ẹ̀rí ẹ̀ wa ṣẹ́mu bẹ́ẹ̀ mo lè yípadà yẹ́sù olúwa wa kọjú sẹ́nìkan fi dá lójú báyìí.

0: pé ò ní wọ́wé láíláí ní ìkànnì ìfẹ̀yìn ẹ a ò ní yẹ dùn yín nínú nígbà gbogbo àbẹ́ ẹ̀ mọ̀ ni ó pọ̀ kò pọ̀ kẹ̀ ó pọ̀.
1: Ó ṣe ọlọ́run mi ó pọ̀ ó pọ̀ ó pọ̀.
0: 32 FM 94.9 à ń fẹ̀rín gba gbogbo ayé.

0: Gbogbo àmì tán fi ṣe ọ́.
1: Tire
0: ńlá fi ń fọ ẹ̀kọ́ yá. Kò la iná. Àmì ayé kò jábọ̀ lẹ̀. Ṣerere ṣerere ṣerere ṣerere. Ẹ gbàdúrà karùn-ún. Àwọn agbára tó jókòó lé opportunity.
1: Báwo sì dájọ́ fọ́mọ̀ opportunity.
0: Ẹ dáná ẹ̀tẹ̀ yẹn láti fàṣọ́ẹ̀. Balógun Pàṣíà. Ó di ẹ̀rí Dáníẹ̀lì. Àfìgbà tí Michael rọjà.
1: Ọ̀gá
0: onídi kí wọ́n sí wọn nídi.
1: You need them to be
0: a good thing. Àwọn tó jókòó lé àǹfààní ayé.
1: Lọ sí ẹ̀dọ̀ fún your benefit.
0: Ẹyin tẹ́ jókòó lé opportunity ayé.
1: Ẹyin tẹ́ jókòó lé opportunity.
0: Ẹyin tẹ́ jókòó lé ogo
1: mi. Lọ sí ẹ̀dọ̀ my glory.
0: Mo ṣe yín nídi.
1: Put you.
0: Mo gba ẹ̀tọ́ mi.
1: I need my benefit.
0: Oyè ọ̀rọ̀. Bàbá ọmọ ẹ̀ ní mọ́.
1: Ẹyin tó jókòó lé
0: àǹfààní ayé. Ẹyin tó jókòó lé àǹfààní ayé. Ẹni jókòó lé ẹ̀tọ́ mo ṣí wọn níbi mo ṣí wọn níbi mo ṣí wọn níbi mo ṣí wọn níbi lóko jésù jésù olùwàwà ẹ gbàdúà ìdí àìfojúrí tó dèmí mojú
1: kan
0: máa já wà gbé ẹsẹ̀ ní wà lọ́ọ̀tún lọ́sùn ìwọ ìdí àìfojúrí já olùwà ló wú bẹ́ẹ̀. Yes, you know we were.

0: made to speak. Well, I was just a lad. Me father gave me nails and tweet, told me I was bad. But then one day I learned the word to
1: say. Over the air or over the counter, we're the best medicine you can get.
2: 32 FM, 94.9.
3: Ìkànnì adẹ́rìn-pò sonú.
4: Ẹnu ọwọ́ sẹ́wọ̀n bàbá wa. Ẹ sọ fún ọlọ́run. Olúwa gbogbo kùdìẹ kú dẹnu ayé bàbá wa. Olúwa sọ ti pẹ̀tẹ́rẹ́. Olúwa bí bàbá wo. Olúwa wo bàbá palọ̀.
5: Bàbá ẹ̀hún gbólúwájú yìí. Bàbá ẹ̀hún gbólúwájú yìí.
6: Dádì ẹ̀yin ní sa.
5: Èmi.
6: Bẹ́ẹ̀ni sa. Lúwà dúwà wèrè gbà.
5: Dádì
6: bẹ́ẹ̀ni sọ dárí ni.
5: Ẹ̀mí wèrè olúwa náà tó ń dá dúwà tó ń gbà.
3: Ọjọ́ gbogbo kìkì ẹ̀rín.

0: said ni mo npe o si awon ni won ni ile to to bi 50 plots 50 plot of land ni mo we ofada laarin meji ipinle ogun si ipinle eko irin iseju me dogun ni o lati redeem town ati vega buster dogun lewa patapata lo je ojulowo ti ko si si wa lo mu nile lowo lowo bayi 500 square meter plus 5 million naira gbere lanta eni to ba wu lati raye kale kan 25 million naira ni o iwo na tara sasa ati ta mo we pe so antan bi su lanta lowo lowo bayi awon we eri to je ojulowo lo si wa nibe gbogbo plus to ku lori ile yen ko ju 50 lo 50 plus nkan rere ni keyin o dopowo ninu ile da ile loni ni ile ise my abuja home limited lati ra le ti ero ibanisoro to ma pe ni 0701 148 9931 0701 148 9931 my abuja home limited ile ise to se fokotan lori karale.
1: Yes, so this is Jolly Johnny on the streets. How well do you know Maggi chicken flavor? Oh yeah, spell celery.
2: S-E-L-A-R-I-E. Celery.
1: Bros, you want to turn to salary? Okay, spell turmeric.
3: T-U-R-M-E-R-I-C.
1: Yes, so
3: turmeric.
1: Correct. One carton of Maggi chicken flavor for you.
4: Maggi chicken flavor with onions, celery, and turmeric. My game changer.
5: Ma wo mi bi mo se fe yin
6: mo n gbo 32
7: FM 32 FM 94.9.
8: So e ka bo pada lati jude oja ikan 32 FM le ngo 94.9 ni e lori itan babo ka to famara le lanfani mo ni pe awon lopa awon isoleto abo to wa gan se won to lati moju to 1.4 awon agubaniran atawon ise awon agubaniran na ati awon ise ajo inec ka mo wa so awon morile lapapo
9: so ti ri to ba de ibudo odibo wa ro lopa meji awon eyan laarin awon eyan pupo repete wa ri civil service civil defense eyo kan won ka to won to fun awon ibudo odibo a se wa so lati moju to gbogbo wa kini kan di are tinubu de so ngba to npolongo bo olohun ma gba awon odo abarapa 50 million sise ologun ati se ileto abo mo ani ki lo ma ma je awon ma ja gbadodo ma ma je paki
8: asiko agbadodo
9: lati wa si awon odo yen to pe 50 million ti are le gba latodun keta
8: e boya ko sagbadodo ati paki
9: se ko sagbadodo ko se paki se ko sowo osu boya wo ti won de wa fe ya yi o boya awon 50 million yen won ran ti won lati gba e ja bu wa le duro dada
10: e ja wo royin leka eto eko egbe asu awon ti bere idunkoko laja to nti idunkoko mi pe awon atijoba apapo awon ojo gbogi fe lero lori adehun ti oni ati towo bo latodun 2025 edakun kini nbe ni di oro asu atijoba apapo ti o se yanju adehun 2019 adehun 2009 adehun 2004 adehun 20 kini asu nbere toju nti agbara ajoba apapo o le ka lo so fi je pe eto eko awon akeko to je agunbaniro ti awon asu tawon na nsise lori tan na agun yan agun pelu bi o na ni won fe lo yi awon asu ina awon na pelu ijoba apapo ni won tun fe jo gbe peregi ka na yi ki lo de gan to je wi pe igbaye gbadun ko le si abi se awon asu ni won be awon ni won lase ju oni to ba je pe ododun awa mo fodun yin to lori
8: ti ba si ran ti ta ba gbagbe o se to lo ni enasu ati sanu na yan se lori ti won gunle ni won se wele die
9: seri
10: e dakun ba mi lori oro eto eko ina ni ajo jambo omo kan oni we iroyin to gbe yi owo eye jesu dun sin 372 oni marki re to ni won ni ni overall best won wa set pe 150 oni ko je benchmark fun awon universities se bo se wa lodo wa nbi se be na lo wa la ko bi oya se mo bi pe o se se omo to ni iru marki yi yo ri ile eko wo be ni tarata pelu awon ilana te ele olori koko ti fori tani
9: ko le se ko mo e ma ri lewe wo
10: okay
9: sugbon se ri ibere ti bi n pe bere pe kini nkan to wa ndi asu ati joba apapo ti won rin yoju lati joyi ireje ni
10: tani rera won je
9: seri o dabi pata ba nta yo lopo
10: tani rera won je sa
9: ijoba apapo lo nre won je
10: okay
9: tori joba apapo lo ba mo se adehun kọlọ wo dele fulani waju ade poju
10: baba
9: o ni eyan to ba boye loya oye omowe to pa lori olofinu kawe ofini e lo wori bo opolopo professor ti o ba fufun o ti pa e wa lo gbo awon doctor adura temi ba ngba fa awon doctor ni pe kọlọ ma je kanu alanu odi ti won doctor mi a ma sukun gba to ba ri wipe ohun o ni agbara ko si irinse lati do la emi alaisan to wa ni waju ohun temi e de nbo a ma dun won ijoba apapo ni osika dehun ti won ba won se lana mo ri foran kan mo ri awon senator bi won se nde si ile igbimo asofin agba labuja awon moto to pa to patalaka lekun bi gbogbo won se nde ti won sile fun won la moto yen dondon bi golo nja ton dondon bi opa woli ngba ti oga won patapata yen sunday president to ma de ero pe olori orilede agbaye lo de ni awon machine kokko lo repete ni waju ni gbogbo en se gira gira gira gira lo bo le mo ni iwo olohun ta lo le so pe bi npa wa lori lede yi
8: bi o pa wa
9: bi awon eyan se se to ba je pe ru owo ta mo senator ngba yen lawon awon professor ngba ori lede yi ati dagba to ba je pe ru owo yen lawon doctor ngba ko se ni to ma ma se medical tourism ta ma lo ti lo nilu lo gba kini itoju to ba je pe ni awon teacher to wa ni primary school at secondary school ngba koda go bi awon omo china bi won se nse nkan lati primary school ton se orisisi nkan ton se phone ta nse yi be na ni awa na ba se ri ni bi sugbon ni africa bi olodum aye ko je pe enikan ti se pe fun wa
8: lati pe abi ni nigeria
9: africa
10: iru epe wo le yin lero
9: epe arire ma se
10: chai labule arire mo se
9: epe arire ma se amo to to lati se sugbon ani se o wa de be ni pe awa je awa joye so oroye oroye sugbo o le joye
8: africa ni abi ni nigeria
9: africa o mo wa lara africa
10: e jeje asun ma wara
9: o wa sewu mo wa lara ni nigeria
10: a ma asun ma wara le tori iroyin ohun po laaro yi be se na ni agbodo je ki awon ara le na ki won o da se awon na won ni ikoni 32 fm 94.9
8: 0809 7949
10: oju opo
8: yen beyin pe awon boko haram ti won pa won se odidi ilu ni won ni ti won fi lagbara to bayi
9: esin ateya loko ba wa melo ni won awon ologun wa kapa se ri ti won ba tu awon ologun wa sile ko su ito pari ni bi ta lo mede yi won pa won
8: e ka ro
10: hello alagbade
9: esin ateya ni won fi ko ba wa
10: e ka ro sir e ka ro sir ngbo yi sir
3: Ele ka lo so.
10: An gbo yin alagbade.
3: Ya de nun to le ta ndobi mi ti
10: te. An gbo yin.
3: Oro bele mi kaso e le e do mo sa. So ogun la ye ko du ni Nigeria ni. Ko ba da ye se si waju e wo ta ba fe di bo ni ba se mi ke di bo e de le ko fe di bo je won si si ke di di ke mo di ti. Wa de open ground for service center. Ni 7 a.m. to 9 a.m. E to ba mo ko be lo vote ko to lo bi se ni lo. Ẹjọ́ ìjọ́ tó bá wọn bírèkì ní ó lọ ẹjọ́ tó bá straight láyé ní ó lọ wọ́n jẹ́ fún wọn gbọ́ sí ti nàìjíríà gbogbo òkúta ní ìṣẹ̀lẹ̀ gẹ́gẹ́ sọ́ni abúlé ogun ní ogun náà ṣe ni gbogbo àgbáyé sí síwájú àwọn sí sẹ́yìn sófin ìbò dídò ni ẹ bá fẹ́ dídò ẹ nìkan ìrìnà jáde tó bí ẹsẹ̀ di ẹ o.
8: 0906-2009-49
10: mo lẹ́nìkan náà tí àjọ ń sọ̀rọ̀ ní orílẹ̀-èdè uk lọ́hùn pé abi ago bíi méje alẹ́ àbí nǹkan wọ́n láwọn fẹ́ lọ dìbò.
8: Ẹ kàrọ̀.
9: Ọlọ́run má jẹ́ a máa wo ìdí ẹ̀wù ní Nàìjíríà.
8: Ẹ sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan pé ẹ sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan wípé tí wọ́n bá tú àwọn ọmọ ológun lẹ̀ tí wọ́n bá tú wọn lẹ̀ pé wọ́n kápá wọn ṣé wọ́n tú wọn lẹ̀ fún wọn láàyè.
9: Tú wọn lẹ̀ lára àwọn ológun gan àwọn tó ń gbàbọ̀dé fún wa wà nbẹ̀ tó pé ẹ̀sìn àtẹ̀yà.
10: Àwọn agbẹ́sùmọ̀mí tá a jáwé oríjì fún kọ́.
9: Ara ẹ̀ náà nìyẹn.
10: Ẹlò ẹ káàárọ̀ o.
9: Àtẹ̀sìn.
11: Ẹlò àti gbogbo.
10: Mọ ẹ káàárọ̀ sa
11: o. Ẹ kúnṣẹ́ o.
10: Yes sir.
11: Ẹjọ́ Ajibọ́lá ni láti Bódìjà.
10: Yes sir, ń gbọ́ yín.
11: Ìjọba ìkọ̀jà owó àjàkú tó báyìí. Ìlú dẹ̀ wà lọ́rùn. tepo won kokoko bayi ki won ni mi ni o ti n ya tala ni wa tepo won ni se am pa ida to ra lo mi olorun o gba wa o
12: ti won tin jagungan ara o ni won to odo ti wa ni bi ohun ti joba ti wa to mumu laya won ko ju pe owo ti won ma ri
8: mo fe bere bere kan iye ti won te kun le okere jala re won ma compare pelu torilede wa Nigeria kure ti won ma fi salary be na we salary bi
12: makaruru ti won se ni won ti mo pe ara de awon yen lohun to ba di salary tabi ati je ati mu ko ni won lara sugbon lodo ti wa bi won ma fi won wera won
10: pe
12: epo won lohun ju bi lo iro gbogbo e won re wa je ni
10: hello
11: Ekaro,
10: sir. Oruko yin ati bi tete. Ba bi npe Ekaro, sir. Yes, sir.
11: Okay, no. Seri, afa to so wi pe eh mo gba to afa won ti won fe gba to ba. O ni eh ko gba mo. Si ba ma pe ibo niyan fi jajo ta gba. Ti won ma fi ti pati pa jajo ta gba ni. Ogun to ba ye ko ju ori ko ya ri ni.
10: Asho. 0906-2009-49 tabi 0809-7009-49 Ekaro
11: Ekaro, ati di te?
10: No, Ekaro, sa
11: Ekaro
8: Ekaro
11: Abana, yin si fesi
10: Oruko, yin sa?
11: Oruko, yin sa? Oruko,
10: yin sa? Ango, yin sa?
11: Oruko, yin sa? Oruko, yin sa? Oruko, yin sa? Oruko, yin sa? Ekati, kufo, yin sa? Oruko, yin sa? Oruko, yin sa? Oruko, yin sa? Oruko, yin sa? Oruko, yin sa? Oruko, yin sa? Oruko, awon mo ba ni nti mo so ni mo so ile o ti won so pe ere tese lo ye lo ye wo ba gbo ti ni mo so ni mo so ile e ko ba wo gbo so ni pe yi eh ba ni ni gbo ti gbo ta ye ko mo fun wu bi ra wa ni eh olo ni da da mi o
10: ami olo olo ni ja wa la mu iroyin baba friend on tell siwaju 32 fm 94.9 0809 7009 49 Tabi 08
11: Ekaro,
10: sir.
11: Ekaro.
10: Yes, sir.
11: Mr. Gilati, yes.
10: I'm going, sir.
11: Oh, can't you be born with your mommy? I already knew one man of our own city. You don't want money of our own to remake it. What do you mean? Okay, so you become Tiara Tiro Molini, you say, so. Ina lo gbe dada ni abi ti oro aje lo da e wu gbugbu e wu epo gbugbu e won wa fi ara ni omo orilede Nigeria nigba ti gbugba wa nbo to ku fere fere won wa ma ku awon owo buruku ko jade fawon eyan e ma gba e ma gba awon na ti ni awon eyan ti won won ku sita won e ri nigba ti awon igba esas won ni awon kan jagba mo won lowo ni bẹ́ẹ̀ náà làwọn ìjọba náà ní àwọn tí mo ń dá nǹkan gbà ọmọ orílẹ̀-èdè bá fẹ́ ṣe ń tọ́jà àwọn kan wà tí wọ́n ti gbé síta ó yẹ mọ́ ọ̀rẹ́ mọ́ fọ́n rere ẹ mọ́ sọ pé jọba dáa ẹ mọ́ sọ pé jọba dáa àwọn náà ní tiwọn ọlọ́run yóò bá wá sí o.
10: Ẹ ṣeun sá, àdúpẹ́.
8: Àwọn èèyàn ti wà lórí ìtàkùn ayélujára. Ọ̀jọ̀gbọ́n kejì ìrìnà Babatunde sọ̀rọ̀. Wọ́n ní pé asán ìyáwó àyáwó náà ni. Wọ́n ní pé kí wọ́n máa ya pé a ní níta àfisàn padà. Wọ́n ní bó tilẹ̀ jẹ́ pé owó àwọn gómìnà òun náà ni yóò tún bọ́ sí padà. Wọ́n ní wàá ṣe láàánú pé ìwọ̀nba péréte náà ní kan àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Wọ́n ní owó tí wọ́n ń yà yìí ó lágbára.
10: 0809-7009-49 Hello, Ekaro.
13: Hello, Ekaro.
10: Ekaro, ma o.
13: Ekaro, anti bi npe.
10: Ya bi npe Ekaro, ma.
13: Mo ki fa o.
8: E seun.
13: O de ki baba wa nbe yen ni. Aka ye yin oni joba loruko Jesu. Ya e di ze ti la tojo ni. Se lori oto oro awon agunbaniro ti won fe yan fun eto dibo to nbo. De ni fe soro ni lori. Be to abo se ri lowo lowo lori lede. Se mi ba lomo. Obi o ba ri se ni joba ko ma ri o. Emi o le ko ma temi ile o. Èmi ò lè fi lórí tó wọn ò ní fún mi ní ìmíì padà. Jọba jẹ́ pé wọ́n ti gbéra kí ní àpẹ tàbí wọ́n nǹkan kan lọ ṣe. Ṣé wọ́n fún mi ní ìmíì padà ni? Kí gbogbo òbí ó jẹ́ ronú. Tẹ́jọ́ ni kọ́ mo ṣiṣẹ́ ìjọba ni. Èmi ò ní fọmọ tèmi lẹ̀ o.
8: Ẹ ṣeun. Kàfá Rapturi sọ̀rọ̀ wọ́n ní pé ìbéèrè tàwọn ni wípé lórí àwọn ọ̀dọ́ àgùnbánirọ̀ tí wọ́n fẹ́ yàn gẹ́gẹ́ bí ìbọ̀ òṣìṣẹ́ fún àjọ INEC wọ́n ní mélòó gan pé ṣe àjọ INEC gan ṣé wọn ò láwọn òṣìṣẹ́ wọn ni àti pé kí ni wọ́n ń gba owó fún.
10: Hello.
12: ẹkun ló bá kun wa tó bá jẹ́ pé ìjọba bá kó gìrì mọ́ ètò ṣẹ́rí mo ń sọ ẹni tí ó ní àǹfààní láti gbà wá lóko ẹrú yìí ààrẹ tinubu ni
10: ṣùgbọ́n
12: ètò òṣèlú òun ni ò jẹ́ kí wọ́n mọ nǹkan tó fẹ́ ṣe kí wọ́n pakítí mọ́lẹ̀ kí wọ́n gbà wá kọ́ má máa ronú pé táwọn bá ní pé káwọn ṣe bó yẹ káwọn ṣe àwọn kan ò ní dìbò fáwọn àwọn ni wọ́n lè gbà wá kalẹ̀ lọ́wọ́ àwọn gidigonku àrẹ́jẹ̀wẹ̀ yìí.
10: ààrẹ orílẹ̀-èdè wa nàìjíríà bọ́lá ahmed tinubu olódùmarè yóò ràn yín lọ́wọ́ láti lè dóòlà orílẹ̀-èdè wa káwa náà ká ṣa ipa títí wa ká tó máa lọ ká fi àsìkò kí bàbá wa alàgbà ogunjide jp tí wọ́n jẹ́ ọ̀kan lára àwọn olólùfẹ́ wa ní kọ́ni 32 fm 94.9 wọ́n ṣe ayẹyẹ oríkádùn wọn
8: lónìí ọjọ́ kejìlá
10: ọdún 72 72 ajibade to you sir
8: longa and comerity ati maa tún ṣe ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀
10: àṣẹ abáwa àjọkà abáwa abuka ẹ ṣe bàbá wa olúwàfẹ́mi olúwakunlé ajídẹ ara yóò máa jẹ́ gbogbo ẹyin tẹ́ ń pè wá tá a lè gbé àṣà fojúdi sí yín ẹ̀yin náà lẹni 32 fm ẹ máa gbọ́ asiko o lo so pe ka dide keto mi ko le wole to wa omo mi elio o wa pelu wanbi usmanu gege bi ali kokere
8: oku le bole o wa yoju wole from house look
10: titi igba mi ta tun pade awon akegbe wa e ma gbo 32 fm 94.9 ke si ma donu olubi npe fatoye loko mi happy tuesday
8: emi ni kunle faniye eva me

ìwòye àti èròngbà tó jẹyọ lórí ètò yìí ló jẹ ti ẹni tó sọ̀rọ̀ tí kò sí ní nǹkan kan ṣe pẹ̀lú ìwòye tàbí àgbékalẹ̀ ìkànnì 32 FM 94.9 Ìbàdàn.

Aha! Agogo balẹ̀ orokogo, sẹ̀kẹ̀rẹ̀ balẹ̀ o mẹ̀ ṣekeṣeke, ọ̀pá òjé balẹ̀ o mẹ̀ worowo, ọjọ́ ní pẹ́ ìpàdé kì í jìnà. Àkókò tó láti gbọ́ gbàǹkọ́ gbé ètò náà, gbélé gbọ́, lọ́kùnrin pẹ̀lú obìnrin, onílé ni ẹni àbí àjèjì. Ìwọ náà tẹ́tí léko, wá kọ́gbọ́n nínú ètò yìí, kò síbi tí ọwọ́ já irin kò dé o, dẹ́kọ̀ àwúsí, títí lọ dẹ́dùn máa wúsẹ̀. Ọ̀kan ṣoṣo irin ló ń ṣe gbó, gbélé gbọ́, ọ̀kan ṣoṣo ẹfọ̀ ló ń ṣọ̀dàn, gbélé gbọ́, ọ̀kan ṣoṣo làjànà kú ètò yìí tó mi gbó kìjikìji, lóríṣiríṣi nìrírí ayé. Ẹni tó kàn ló mọ̀, ẹ jẹ́ ká pàdé atọ́kùn ètò yìí ká gbọ́ tuntun tó tún mú wá fún wa. Gbogbo yín la kí ẹ lẹ́ o, ọmọ Oduduwa.

0: lónìí ó tún délé onílù kan ọba ń bá ń tiba àló tún délé onílù kan ọba ń bá ń tiba bómi ṣe ń wọnú àgbọn kò sẹ́ni tó yé ìjìkí ìjà kó domi inú àgbọn nù ó ṣe wọ.
1: àwọn ọmọ kékeré kó ṣe bí àgbà yìí ọjọ́ orí ẹ̀ ò lè gbé.
0: lọ́dún lọ́dún ni wọ́n ń ṣọdún àwọn ọ̀jẹ̀ ìgbà egógún ní iyọ̀ tòbí lójúde ọba tó bá ti wá di àmọ́dún àwọn ọ̀jẹ̀ wọn a sì máa fi nàkànà.

0: Kọ́ládé Alábí ló ń kí gbogbo ilé, ọmọ ọba lóde Òṣogbo, ọ̀gá ọ̀gá, akọ́mọlédè Oòdùà, káàbọ̀.
1: Bọ̀dé sọ wípé, oh my God, jẹ́ kí wọ́n mọ lọ́tọ̀ wá.
0: Jẹgbẹ̀nìbí àtẹ àkún, ọmọ ọba tí ń gbélé ṣe bí ọba, ajagun mọ́ fi tìbọ́ ṣe nìyé, àwífún ni kó tó dání agba ìjàkadì. Ìṣẹ̀dẹ̀ lọ́jọ̀ ló fi ń wò mí. Àtọ́gbangba lọ́yẹ́ mọ́ jayà lolo, aya lolo kò sunwọ̀n nígbà ọ̀tẹ̀.

Ile-iṣẹ́ 32 FM la wáyé 94.9 ní Ìbàdàn. Gbẹ́lẹ́gbọ́ ló kọ ètò yìí. Mo kí gbogbo ẹ̀yin tẹ́ ẹ wà ní London, Canada, Chicago, Australia àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Iṣẹ́ ajé ni gbogbo yín bá lọ, ẹ ò ní dàjò gbẹ́sàjò. Tayo, ọmọ ogun adé tó ń bẹ nílùú òyìnbó mo kí ẹ ṣòwà ó tó jọ mẹta o iléeṣẹ 32 fm náà ló wà tẹlẹ kó tó lọ ọmọ ń kọ ìyàwó ń kọ ṣe gbogbo yín lẹ wà láyọ.

Àwọn alẹ́gbẹ́lẹ́gbẹ́ lájọ lájọ lóye lóye lọ́ba lọ́ba ó gbọ́dọ̀ náwó fún gbogbo wọn. Ohun tó wá fà nìyí tó fi jẹ́ pé àwọn tó ń du ipò náà kété tipò náà bá já mọ́ wọn lọ́wọ́. Owó tiwọn tí wọ́n ná nígbà tí wọ́n ń polongo ìbò ọ̀hún ni ó kọ́kọ́ jẹ wọ́n lógún.

àwọn yàtọ̀ sáwọn ọ̀jẹ̀ ló tí wọ́n ń kó gbogbo owó ìlú pamọ́ sápò wọn kò sí nǹkan kan tó kàn wọ́n nípa ìdàgbàsókè ìlú bámúbámú ni wọ́n yó àwọn ò fẹ́ mọ̀ wípé ebi ń pọnmẹ́ nìkọ̀ọ̀kan o

to ebi ta wi la de e wa gbo sele gbanko gbe na inu kan ile ise kan la nlo nipinle ogun ile ise ye ile ise to gbajuma ni o awon oga nbe nbe lele kan je ka oto ni oga to wa fun eto isuna owo oto ni oga to wa fun bi nkan se nlo nile ise ati be be lo oga awon patapata ni won pe ni gm gbogbo àwọn ọ̀gá tó wà nílé iṣẹ́ yìí ló ti jẹun yó gbogbo wọn ló yọkùn tí wọn níkùn dẹ̀ndẹ̀ kò sẹ́ni tí ò ní mọ́tò ayọ́kẹ́lẹ́ nínú gbogbo wọn mọ́tò bíi méjì mẹ́ta lẹ́nì kọ̀ọ̀kan wọn ní ilé iṣẹ́ wo ni mò ń sọ gan àbí kí n fọ́gbà yán ga ni pẹ̀lá bẹ́mọ bí ò bá somi kókó somi ó dà ẹ mọ́ tí ìjẹun dákọ ilé iṣẹ́ yẹn báyìí gbogbo àwọn òṣìṣẹ́ ilé iṣẹ́ yìí ló fọwọ́ sowọ́ pọ̀ tí wọ́n jọ dá láwo nípa jíjíwó ilé iṣẹ́ kó yàtọ̀ sówó oṣù tí wọ́n ń gbà ìdajì owó tí wọ́n bá ti ń pa nílé iṣẹ́ yìí àpò wọn ni wọ́n ń pa sí àpapín ni wọ́n fi ń ṣe àwọn lọ́gàálọ́gàá wọ̀nyí ìdajì owó ni wọ́n máa ń kó jíṣẹ́ fáwọn tó nílé iṣẹ́ mẹ́nu mọ́ ni wọ́n fa wo yìí dá o látijọ́ tí wọ́n ti wá ń ṣe kò sẹ́ni tó mọ̀ nípa ẹ̀ ọjọ́ tí wọ́n ti ń fàwo òyìnbó jẹun kò fọ́mọ́ wọn lọ́wọ́ gbogbo ìgbà ni wọ́n ń juwó ilé iṣẹ́ kó àbí kò tiẹ̀ wá fẹ́ síbi tí wàá bàjẹ́ yìí ò sí o lè tẹ́lòmíì ń jà níbi iṣẹ́ ó ju tẹni tó lọ gbégi dáná lọ gègé ìkọ̀wé làwọn míì fi ń jalè lọ́fíìsì àbí gbogbo ẹ̀yin ilé iṣẹ́ ti ń jàjọba lólè ẹ̀yin náà mọ abẹ́yin kọ́ yìí

ìjà ìyàwó ni wọ́n ń jà kíni wọ́n ń jà lé kíni wọ́n gbé lọ́wọ́ tí ń jó wọn lọ́wọ́ jọjọ èṣù ni yìí wọ́n ní kí wọ́n jáwọ́ lápọ̀n tí ò yọ kí wọ́n dá mi lákàná làwọn náà bá wò pé ìjà táwọn ń jà yìí kò lè so èso gidi kankan fún wọn bí ti wù ọmọ bí ọ̀ bá jẹ́ pé káwọn ó fọwọ́ sowọ́pọ̀ kẹ́nu àwọn dẹ̀ kò

0: àkọ́kọ́ yìí lẹ́yìn ọdún kan àtòṣù méjì tọ́gà tuntun dé làwọn ọ̀gá lọ́gà bá sì pàdé pé kí ni káwọn ti ṣe tọ̀gá àgbà tuntun yìí síná eléyìí mà lè ṣe bá ṣe mọ́ wò nìyí.
1: tó bá gbọ́dọ̀ tán ni ó máa tọ́ kò lè yẹ jẹ́bẹ́ àkísà gbogbo tó yá lò.
0: èmi ti ń tòótọ́ ibi tí wọ́n ti ń ṣèpàdé ọ̀tẹ̀ nípa ọ̀gá wọn tuntun nìkan nínú wọn bá ní ẹbí ẹ̀kọ́ ẹbí ọ̀gá kọ́ náà ó àwa la jẹ̀bi náà ó àwa la ń jàjà àyàtẹ́nu wọn ò kò tẹ́lẹ̀ kó tó di pé wọ́n lọ gbé àjèjì wá láti ta àjèjì tí òun bá ti ń ṣe níbi nígbà tó yá ni gbogbo wọn bá pinnu nǹkan tí wọ́n ó ṣe.

mọ̀tá ẹ̀ǹjì ọlọ́bẹ̀. Bẹ́ẹ̀ mọ̀ mi ṣe bẹ́ẹ̀ ń gbóhùn lẹ́nu mi èmi ni Bàṣírù Ṣọlá olóyè àjèrè àdàbọ̀ náni àkùngbẹ́. Iná ju ẹyọ kó ń lọ kùkù tí ò mira jì. Tọkùnrin tóbìnrin tọmọdé tàgbà. Ẹ máa gbọ́ rédíò 32 FM. Iléeṣẹ́ rédíò alálùbáríkà. Béèyàn bá wà ní Ìbàdàn níbikíbi tó bá wà. Tí ò bá ti gbọ́ rédíò 32 FM kò tí gbọ́ rédíò. Èmi Bàṣírù Ṣọlá olóyè àjèrè ni mo sọ bẹ́ẹ̀.

0: 32 FM kò rẹ́rìn-ín. Kọ̀mpúṣọ̀ ló fìtì rẹ̀. 32 FM 94.9 Laughter House orí òkè tètè Premier Mọ́kọ́lá Ìbàdàn.
1: Show me your 32.
2: Ṣé a ti ọ̀rọ̀ Nàìjíríà gan-an kéèyàn ó fi ẹnu kéèyàn ọ̀dá kẹ́ni? Àwọn PIO wọ́n mú NEPA lójú títì wípé ìwé mọ́tò wọn ò pé.

àjọ NAPTIP ni ti ṣetán báyìí láti lè dájú pé wọ́n gbé àwọn èèyàn eléyìí tó bá ṣẹ̀ tí wọ́n kò ní lọ fi ṣòwò ẹrú tàbí ṣe àwọn iṣẹ́ tí kò tọ́ eléyìí tí wọ́n mọ̀ ṣe ìdájọ́ wọn láti ran wọn lẹ́wọ̀n. Ọ̀gọ̀rọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ni ti ké gbàjarè síta lórí bí wọ́n ṣe ní àwọn agbésùnmọ̀mí eléyìí tí wọ́n ti jọ̀wọ́ wà ìbàjẹ́ ọwọ́ wọn sílẹ̀ wọ́n mọ̀ dá wọn padà sáwùjọ. Lábala àròyìn ilẹ̀ òkèrè èèyàn méje òun náà ló ti dágbére fáyé pódìgbà òṣè nínú ìṣekúpani àdókú eléyìí tó búgbàmù ní Pakistan. Lábala ìròyìn eré ìdárayá ilẹ̀ Mexico òun náà ni wọ́n ti sẹ́rí padà wálé lórí ìpinnu àti fòpin sí ètò ẹ̀kọ́ lọ́dún yìí fún ti ife ẹ̀yẹ àgbáyé. Lágbo àmúlùdùn òṣèré kan ló ti bọ́ síta gbangba wálé àjẹkò di mímọ̀ wípé gbígbé sinimá jáde lórí YouTube òun náà ni ó jẹ́ ọlọ́wọ́n gógó ìròyìn ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́.

ọgọrọ àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà ni a ti bẹ̀rẹ̀ sí ní bèrè ogunlọ́gùn àwọn ìbéèrè tó ní ṣe pẹ̀lú kíkọ́ àkóyawọ́ gbangba làsáta àti irú ipa wo gan ni àwọn agbésùmọ̀mí eléyìí tí wọ́n fẹ́ dá padà sáwùjọ yóò jẹ́ fún àwọn aráàlú èyí ló wáyé látàrí bí ìjọba ìpínlẹ̀ Borno ṣe ń jẹ́ kó di mímọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn agbésùmọ̀mí eléyìí tí a ti tọrọ ọ̀dáríjì wípé àwọn ò ní wùwà láàbí mọ́ òun náà ni wọ́n mọ̀ padà dá wọn padà sáwùjọ léyìí tí wọ́n ti mọ búra pẹ̀lú ìwé mímọ́ ti kùránì lẹ́yìn tí wọ́n ti ṣe oríṣiríṣi ètò àti mú wọn padà bọ̀ sípò bẹ́ẹ̀ ò bá gbàgbé ìgbésẹ̀ ọ̀hún ni láti dènà wípé wọn kò ní tún gbé ohun ìjà olóró láti fi kojú àwọn aráàlú tàbí ìjọba mọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ nàìjíríà eléyìí bá àwọn akọ̀ròyìn wa nìkànnì 32FM 94.9 sọ̀rọ̀ ní ọjọ́ òde mímọ̀ wípé àwọn èèyàn eléyìí tí wọ́n mọ́ fẹ́ dá padà sáwùjọ yìí tí wọ́n ti jó ọ̀pọ̀lọpọ̀ dúkìá àwọn èèyàn tí wọ́n ti wo àwọn ọ̀wà ọ̀daràn sí àwọn àdúgbò wọn agbègbè láì jẹ́ wípé wọ́n ṣe ohun tó yẹ àbí ohun tí kò tọ́ tí wọ́n ti wù níwà òun náà ni wọ́n bẹ̀rẹ̀ sí ní rí i dájú pé wọ́n ṣe ètò lọ́jọ̀ láti ṣe fún àwọn aráàlú tí wọ́n ó sì mọ gbójú kúrò lọ́dọ̀ àwọn èèyàn tó ti lùgbàdì àwọn ìkọlù ọ̀hún lára àwọn èèyàn náà jẹ́ kó dimọ̀ pé àwọn òfin àgbáyé tó ń ṣe àtìlẹ́yìn fún pé irú àwọn bẹ́ẹ̀ wọ́n lè dá wọn padà sáwùjọ tí wọ́n bá ti jọ̀wọ́ ara wọn sílẹ̀ ó kù díẹ̀ káàtó bákan náà ni wọn kò kó àkóyawọ́ nípasẹ̀ rẹ̀.

0: ìpínlẹ̀ Ọ̀yọ́ olóhùn wọn ti kẹ́pẹ́ ìjọba ìpínlẹ̀ yìí láti kó àkóyawọ́ ohun gbangbala sáta lórí ọ̀rọ̀ tó bá ní ṣe pẹ̀lú ètò ààbò bákan náà ní ẹjọ́ dúnmọ́ ìpè ìpínlẹ̀ Ọ̀yọ́ eléyìí tá a mọ̀ fún ibùdó agbègbè tí àlàáfíà àtijọba wọn wá rọ gbogbo àwọn tọ́rọ̀ kan láti ṣe àtìlẹyìn fún ìjọba láti dájú pé ìpínlẹ̀ yìí wà nínú àlàáfíà kí ààbò rẹ̀ kó sì tún péye.
1: Kọ́dẹ̀ ra àwọn irinṣẹ́ ìjà fún wọn láti lè kojú àwọn tó ń jiyàn gbé káàkiri nípa ilé ìtọ́ ìṣẹ̀lẹ̀ ní Ọ̀yọ́ ṣe. Àdégé ní ó ti ń di lemọ́lemọ́ ó ti ń pọ̀ jù wọ́n jọ ń torí ọlọ́run. Mo tún fẹ́ rọ àwọn tó ń jẹ́ ọlọ́pàá ìbílẹ̀ àti àwọn àmọ̀tẹ́kùn wa tó pé ìjọba Ọ̀yọ́ ṣe náà ká lù wọ́n lọ́gbẹ̀ẹ́ ẹnu pé wọ́n ń gbìyànjú wọ́n dẹ̀ ń ṣe nípa àwọn ká. Ìgbọ́n náà káwọn náà jára mọ́ kọ́ jẹ́ káàbò wà kọ́ lè máa bójútó àwọn aráàlú nípa lílọ bíbọ àwọn èèyàn tó wá rọ àwọn tó jẹ́ olórí elétò ààbò àtijọba ìbílẹ̀ àtijọba ìpínlẹ̀ kọ́ ṣèpàdé papọ̀ bóyá ká tún gba àwọn èèyàn mọ́ ni bóyá èèyàn tó torí pé ilé ti di gbọmọgbọmọ kò yẹ kó rí bẹ́ẹ̀ nílùú yọ tó tọ́ lọ́ba tó níjòyè káàkà máa gbéyàn lọ bí ẹyẹ bí adìyẹ bí ewúrẹ́.
0: Àjọ SEHAP náà ni ó ti péjọ kòtẹ́milọ́rùn tako ìdájọ́ lọ́gọ́rùn-ún mílíọ̀nù náírà eléyìí tí wọ́n gbé takò wọ́n látọwọ́ ilé ẹjọ́ tó wà lólùlú lẹ́wà Abuja léyìí eléyìí tí wọ́n pè tako àjọ ọ̀tẹlẹ̀múyẹ nínú àtẹ̀lédè tí wọ́n síta lónìí láti pàṣẹ igbákejì ọ̀gá àgbà àjọ náà Kọ́lá Wọlé Olúwadáre ó ṣàlàyé pé àjọ SEHAP ni ó ti ṣe àpèjúwe ìdájọ́ náà gẹ́gẹ́ bí eléyìí tó kù díẹ̀ káàtó. Ẹgbẹ́ SEHAP ọ̀hún fi kún wípé àwọn péjọ kòtẹ́milọ́rùn náà àti pé àwọn sì fẹ́ mọ bá ẹjọ́ ọ̀hún lọ lójú ọ̀nà láti lè dájú pé àwọn rí ìdájọ́ òdodo. Onídàájọ́ Alilu ló pàṣẹ fún àjọ SEHAP láti san 100 million owó náírà owó gbàmọ́bínú fáwọn òṣìṣẹ́ àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ DSS lórí àtẹ̀lédè kan tí àjọ náà fi síta lójú òpó ayélujára rẹ̀ tó fẹ̀sùn kan wípé àwọn àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ DSS lọ́nà tí kò bófin mu ni wọ́n fi dúró sílé iṣẹ́ àwọn tó wà nílùú Abuja nínú oṣù kẹsàn-án ọdún 2024.

Àjọ UNESCO náà ni wọ́n ti bọ́ síta tó jẹ́ òdì mímọ̀ wípé àwọn obìnrin ló ti pọ̀ ju ọkùnrin lọ báyìí léyìí tí ń ka ìwé jákèjádò àgbáyé nínú àbọ̀ ìwádìí wọn àgbáyé tí wọ́n fi síta lónìí ni àjọ UNESCO ti jẹ́ òdì mímọ̀ wípé àwọn obìnrin tí jẹ́ 196 obìnrin òun náà ni wọ́n ń ka ìwé ju àwọn ọkùnrin tí jẹ́ 100 lágbàáyé lọ́dún 2024 nínú àkọsílẹ̀ òṣùwọ̀n tí àwọn fi wò ó gẹ́gẹ́ bí àbọ̀ ìwádìí ọ̀hún lè jẹ́ ọdún mọ́ ìpè ọ̀pọ̀lọpọ̀ àwọn akẹ́kọ̀ọ́ ilé tí wọ́n lọ sí ilé ẹ̀kọ́ gíga jákèjádò àgbáyé ni wọ́n tún ti lé sí ju tàtẹ̀yìnwá lọ léyìí tó jẹ́ pé lọ́dún 2000 wọ́n jẹ́ bí 100 million náà ti bọ́ sí 243 million lọ́dún 2024. Bí ẹ bá ní ìròyìn yàjó kan àbómi ìtẹ̀fẹ́ fi tó wà létí láyìíká àtàgbègbè yín ẹ lè fi àtẹ̀jíṣẹ́ yín ṣọwọ́ sórí 0705-655-0949 0705-655-0949 àbí news@32fm.com.ng. Ìròyìn kò ní jù báyìí lọ fún ti ọ̀sán tòní Peter Ọláṣùpọ̀ ló ti ń ròyìn ẹ̀ máa yáṣẹ́ o.

0: Kanu si 32FM. Ka mo to lo ni gboro ati pe ka tun rerin Aisekiti.
1: 32FM 94.9 Laughter House Orioke Tete Premier Mokola Ibadan.
2: Bẹ̀mù tó dúró kìí ṣe dídún ara. Ó jiná dẹnu ni wọ́n ṣe ń pariwo ẹ̀ kiri. Ìkànnì adẹ́nipòṣónú.
1: Laughter House Orí òkè Tété Premier Mọ́kọ́lá Ìbàdàn.
2: Kákàkà pátá kò ṣe é fiwé koko kòrókò. Ìfò labalábá sì yàtọ̀ sí tẹ̀yẹ àwòdì. Bẹ́yẹ bá wá jura wọn lọ, ẹ̀jẹ̀ akansara solongo. 32FM 94.9 Laughter House Orí òkè Tété Premier Mọ́kọ́lá Ìbàdàn.

0: ìṣìná lè rẹ sísá ìrò dẹ̀dẹ̀ ní tòdẹ̀ ètò tó pójú owó kò nílò àyẹnú kiri gbèsè 32 FM 94.9 laughter house orí òkè tètè premier mọ́kànlá ìbàdàn.
1: Èyí ni àsọtẹ́lẹ̀ àti àdéhùn tó wà fún ètò sáré budan. Ení, ìdáhùn sí ìbéèrè kọ kò gbúdọ̀ ju ọgbọ̀n ìṣẹ́jú àyà lọ. Èjì, àwọn ìdáhùn sí ìbéèrè tí ó pakasọ yóò wáyé tí ó bá kù díẹ̀ kí ètò náà kẹnubodò. Ẹ̀ta, ẹni yòówù tí ó bá ti gba ìdáhùn sí ìbéèrè yóò gba ẹ̀bùn káàdì ìbánisọ̀rọ̀ èyí Richard Card. 500 naira 500 naira ẹrin a kò fẹ́ kí olùdásí fi ìbéèrè dáhùn ìbéèrè harun ní kété tí atọ́kùn bá ti parí ìbéèrè tí onídáhùn sì ti wọlé sórí afẹ́fẹ́ ni àsìkò rẹ̀ ti bẹ̀rẹ̀ ẹfà onídáhùn tí wọ́n bá ti rọ̀ lọ́wọ́ ti sọ àǹfààní ẹ̀bùn rẹ̀ nù eje onídáhùn kankan kò ní àǹfààní ìpínlẹ̀ méjì ẹ ṣe tí ẹ̀ ń tẹ́tí sí ìkànnì 32 FM 94.9 àjàkẹ́rin ilé-iṣẹ́ àwọn àgbẹ̀ Cocoa House Ìbàdàn.

0: The awo, Mammy Victoria Latagia. I'm awo. I feel combat.
1: You better like you, Lulefe. Elek efa. Eka mbabi daru ko rile di meni pere. Ke si soru ko ti wanje la ti jo mwoto manjen ti wanje nisi. Oda, keto to pari ema.
0: Uwa fe danyi la
1: gara. Tori e laik beto kali. Tori e laik beto kali.
0: Uwa fe danyi la gara.
1: Tori e laik beto kali. Uwa si wama, waro pa mwa mani. Wama.
0: Ibi wambere la ti Nigeria.
1: Ya, gana nko, go post.
0: Hello.
1: Hello, sir.
0: Yes, sir. Yes, sir.
1: Kara only, sir.
0: Ola, Eka, Eka, Mosuri, Eto.
1: Agun, Ala, Mulegbe, Iwanu.
0: Ibere, ke lo, sir. Ikerin, ibere, kerin. Ba, mi emo, wo, mo fe ki won jeni,
1: o. Beni, to ti e jangwa.
0: Ko jangwa. E fun mi loruko obirin akoko to koko ko ni ba ti wo ko ojo ofurufu nile wa oya
2: e won da bora ike
0: ki le so e mo lo ni ba mi e fokan bale dadan na ni
1: bi won mo to kini won mo to oju le
0: bi
1: won mo to oju mi
0: won mo to
1: yo sa be ba ti mo
0: iye mo kan 0906 2009 49 0809 7 9 4 9 Hello, I can't somehow.
1: Yes, ma. Yes, ma.
0: Ma.
1: Yes, ma. Lord of Tani.
0: Ore.
1: Oda kuburu ba.
0: Ami. Iya lo de fun ra won nu.
1: Ben.
0: 0906 2009 49 0809 7 9 4 9 Hello,
1: Ekaso. Hello, man.
3: Ekaso,
1: man. Olo ni to.
3: Ba mo ke ma de jene la sori ta.
1: Okay, e ka bo sori to ale kan si.
3: Yes sir.
1: Ta le wa fe banoja.
3: Ati meri.
1: Okay.
0: Ada. Se gba koko yin ni mami.
3: Me.
0: Igba koko yin ni. Ah, e pa tewo fun ra yin.
1: Pa. Le so wa pori ta ni won ti wa.
0: Ori ta ni.
1: Ori ta la wa na wa.
0: Ori ta ni. Oda. Ehe. Ja fun won ni bere orita.
1: Mhm, ti mo bere na ni.
0: Ada ma mi mo na ba bere yin.
3: E fa fun
0: Ira o eyin le mu number o.
3: Number 10.
0: Ibere ke wa.
1: Wo ba di olokun.
0: Ibere ke wa. Ma mi o se ngbo mi. Tori pe se n darapo mo sare budan. Eni akoko ti o je eni ti o mo gbo wa fun gba akoko lori okete te premier. Se ngbo. Mo fe fun yin ni ibere lo fe lo fo.
1: Beni.
0: Ke le
1: gbedu. Ye la npe ni awu.
0: Aha. Awu fun ni e fa mora. E ba mi daruko adugbo mewa ni ilu Ibadan to bere pelu alphabet O oya o.
1: Ah, I'm going.
0: Won lo o.
1: Won ti lo.
0: Ah.
1: Ah. Nti a mo ni mi o man to le mbi eleyin o.
0: Won lo ni o.
1: Won ti esogun pa won ko mogun pa na.
0: Eh. Ori ta ko. Won lo ni o.
1: Well. Well, sir.
0: Well.
1: Yes, all right, Mika. Well.
0: Well, it is. Hello, Ekaso.
1: Well, sir.
0: Ekaso.
4: Aki, yawa, no, Ekaso.
1: Baba, let's go in here. Baba, let's go in here. Adupa, let's go in here.
0: Eshe, o.
1: Amin.
0: Amin.
1: Amin. Ami, ami, I want to buy one sammy. I'm your long. Okay, now, what it is, you want
0: more one left for ye? I am not a baby. A lake, a joe. A banda require that joag ban a coco, lobbying. A da joag ban, coco to jobbing. Obirin to je adajo agba
1: se obirin na le je adajo
0: o be ni o ba be ni adajo agba
1: ti
0: ni
1: okay
0: nile wa obirin oya e ba nda ko re
1: kiri mo so
5: olo monday week
0: ba o monday week e week ni
1: okay
0: mo tun ma wo jacket gan
1: ah
0: e da wo mo
1: ba mi
0: won wa nbe nje won bura wole
1: fun o Ami.
0: Oh, yeah, ki won mu kolo.
1: Olorun ba gbo.
0: Won moju won mo moruko ni.
1: Ki mo ti buro se yi ogun tade.
0: Won ta so lo.
1: So mo pe nu mi mana.
0: Ah ah, omo looto.
1: Enu mi mana.
0: Omo looto.
1: Hello.
0: Hello, e ka so o. Yes, sir. Ami.
1: Se mo pe enu mi mo na.
0: Ami.
1: Ah.
0: Egi ni o.
1: Mo weju ni o.
0: Ah, ba moto.
1: Ami.
0: Ami. Ami.
4: Ah, at very.
0: Hmm?
1: Yes sir. Yes sir.
0: Ki le so?
1: Okay. Mi mo se nbere yin le wole. Ah, in fact, Olorun to be loved. Oda ke eyan ma mo dodo Olorun.
0: E o, e mo nu o.
1: Oda ki nu eyan ma ma.
0: Inu yin lo mo.
1: Inu kan ni.
0: Inu yin. Ah, o se bi kayesi. Inu ba mo to.
1: Oda ki nu eyan ma ma.
0: Inu ba mo to mo po.
1: Te ba ti je di mimo.
0: E o, lodo Olorun. Imamu.
1: Te ba.
0: Ami.
1: Ah, Mr. Seyi, se reporter kinu eyan mo mo.
0: Alo mo po.
1: Eri re yin kan bi meme o.
0: Ah ah.
1: Yin kan bi meme eri yin.
0: O ko ta de seyi, inu ba mo. Ah, ba wa ba de wa. Ada. Oya, mu na ba bere yin. Ta le fe ba na ja. Ibere akoko. Hmm. Number 1 mo ti mo na tele ibere akoko mo si haju ibere akoko mo ti e fe ke fun mi se ngbo mi se ngbo mi ojoro o lo mi lori intermoni intermoni oye ba mi wa oruko ti won pe orile de mali tele ki won to yi pada si mali ta npe bayi sa intermoni mali le le be yen
1: le le be
0: oh
1: ta mo sire lo
0: ah I'm on vese rin lagba mi. Ni
1: ti ni. Eya be wo re lo lo.
0: O lo pa a. Won ni eko e mo kan o. E mo kan o. O de je tu oju ibere aye lu jara wa si le eko si fun awon ti wa to wa loju opo Facebook.
5: Lọwọ baya ati re to gba ibere ohun o ani ke daruko olorin meji to wa si bi aye ifije Miss Nigeria lodun 1962 be daruko wa gba si e fi ibere e fi
1: oya ya e ma ju e ma ju ati rori sirisi owo awon ati rori sirisi owo nbe zazu
0: wala wala wala
1: ile yu ma lo jese lo se so koja won na don mi si si la sibe na o gba 40 million
0: o gba o awon ti n koruko yi ti mi ori oruko mi nbe eh mo ti yi pada nigba mi mi eh
5: oruko mi be olori
0: eh
1: awon na ko sakara ngbe na
0: nibo nibo laye gbo 0809 7949 ba moto ni pa mi
1: 0906 2000 949
0: hello hello e kasan o yes sir n gbo yin bayi
6: yes sir we mi no give away you
0: eh gbogbo e la se papo
6: okay sir so you
1: yes sir
6: number 1
1: ibere toro mu fe fun yin o e ke owo fa bonu ke fari mora
0: yo yo e ki bonu
1: e kan ba ndaru ko ede meji ti won so mo ni orilede Nigeria
0: oro
1: mo mama fun won ni
0: e mo mo ni
1: eh ah alede meji ti won so ma nta e mo ni
0: nbe e mo
1: no god oda oda oburu
0: afa sirif komo da bi e pe Mama da be ko lu. Elo e ka san o.
1: Yes,
0: yes
1: ma. Ami.
0: Ami. Yes ma.
1: Ta le fe banoja.
0: Ki le poruko yin ma.
7: Oluwa fun mi la Tokyo Adro.
1: Oluwa
0: fun mi la Tokyo Adro. Abumi
1: sugar eyin ni o Auntie Mary
0: Bumsi sugar
1: eyin ni o Auntie Mary
0: Bumsi sugar mo fun yin loruko tutu
1: abume bume bume bume
5: Bumsi sugar yeah
0: oda ma mi emu na ba bere yi
7: ibere keji
0: o wa nle e mo gba mi o ti won ba so wi pe
1: ah, ode wa ro.
0: Oro. Ah. Ada mami. Mami Bumsi. Mhm. Ti won ba so wi pe ko mo okun. Ti won ba ni ko mo okun. Oro ni pona ni e fun mi ni tumo meji ototo ti ko mo okun le ni.
1: La kuli gala ilu.
0: Komo okun na niyan.
1: Eh?
0: Won ni won soro, won fa komo okun yo. Ah. E mo eh.
5: Yeah, wow.
0: O dojo mi.
1: Won ti fa komo okun.
0: Awon gan ti
1: fa komo okun.
0: Awon gan ti yo komo okun.
1: Won ti yo komo okun. won ti yo
0: won ti yo komo
1: won ti yo komo ku
0: ada ju e hello e ka so ma
1: e so koro o
8: e lo ki gogo yo
0: ladino
1: owe mẹrin pere to ni ore nu
8: ore ore dani
0: ore ore dani uh-huh ore dani o oh yeah
1: ah ore si more e mo ma pe mo
0: won lo ko si won lagbari so tu wa le bayi
1: e ore ah ore ore
0: ore dani o se gini
1: ore dani o to nkan e ni abi ni bi dani
0: won tun le pari e
1: won le pa
0: o lo 0906 2009 49 tabi 0809 7009 ẹ jẹ́ ojú òpó Facebook àwọn owó ló ti gbórí wọlé lápá abẹ esther
5: kódà ládùrú gbogbo oríṣiríṣi ìdáhùn tí mo rí bí ẹni láti padà gbá o
0: wọ́n rí mú àwọn
5: rí mú tán
1: àfá pàpà tán kéèyàn páyányán
0: rí páyányán rí
1: kéèyàn páyányán rí
0: ẹ máa sọ pé páyányán ni sórúkọ mi ni.
1: Odo
9: hello ẹ
0: ká sàn bá
1: mi ń jẹ̀bú nìyẹn
9: ẹ
1: ká sàn sà hello sà hello hello ẹ ká sàn sà èmi ń gbọ́ yín sẹ́yìn ń gbọ́ wa. Hello?
0: Ah, won
1: gbo wa. Sorry. Te ba lanfani ati pe pada.
0: 0906 2009 49. Tabi 0809 7009. Hello?
1: Hello, sir.
10: E ku eto.
1: Olorun ni nto oruko yin bi te tin pe.
10: Gati lati ori ta pe
1: mu. E ka bo sori eto. Ta le wa fe banaja.
10: Ibe n bàbá àbàtọ̀ Nàìjíríà.
1: Ìbéèrè ẹlẹ́ẹ̀kelu lẹ fẹ́.
10: Ìbéèrè kẹsàn-án.
1: Ìbéèrè kẹsàn-án. Mo fẹ́ kẹ́ ẹ jẹ́ ni o, ṣe ẹ gbọ́ mi.
0: Bẹ́ẹ̀ni.
10: Gbọ́.
1: Sọ ẹ farabalẹ̀ ntẹ́ ẹ mọ̀ ni. Ẹ bá mi dárúkọ nǹkan jagun mẹ́wàá tá a mọ̀ ń lò nílẹ̀ Yorùbá.
10: Nǹkan jagun
1: mẹ́wàá. Jẹ́rí pé n tó rọrùn ni.
10: Ìbọn.
1: Ó de ní.
10: Ada.
1: Omodeji.
10: Kondo.
1: Odeji.
0: Odi meta.
1: Kondo kan ku mo kan.
0: E o. E kan lo mo je. Won je le.
1: Won ti da ko meta o.
0: Oni ku mo ekun.
1: Kondo kondo so wa. Ko ya wa ya se ta ni. Awusu bi la.
0: Awusu bi.
1: Awu e bo ti ti. Sori bo ti do ko ni mo ti ta lo. Emi o ni ju o.
0: A ko ku mo ekun.
9: Ẹ ká
0: sọ sá ìpè tá máa gbà kẹ́yìn ni o.
1: Ó ti di oníkàkó orígun mẹ́kún. Sorry bàbá mi ń jẹ̀bú. Sorry.
0: Ojú òpó wọn ò tọ́.
1: Ẹ kù fẹ́.
0: Wọ́n gbọ́ wa dáadáa.
1: Gbogbo èmi ti sá kó dé ọdẹ mi.
0: Ọ̀dà ẹjẹ́ mọ̀ tapa bímọ dìde àmọ́ ká tó dìde ẹjẹ́ fi ìdáhùn sáwọn ìbéèrè tó pa ká sọ. Ọ̀yà jẹ́ abẹ́rẹ́ láti ojú òpó Facebook ta ló gbà.
5: Lójú òpó Facebook ààrẹ nìkẹ́ni tó gba ìbéèrè ọ̀hún. Ìdáhùn sí ìbéèrè ọ̀hún náà ni Roy Chicago àti Victor Ọláìyá.
1: Ok.
0: Victor Láyá wa kan.
1: Bẹ́ẹ̀ni.
0: Grandpa Daddy mi nu.
1: Bẹ́ẹ̀ni.
0: Báwo
1: tó. Èmi mo gbé bàbá wa bàdàn kan yìí. Check it out, man.
5: Ẹ tó kọ.
1: Check it out, man.
5: Wa fọlọ́kọ síbẹ̀.
1: Fọlọ́kọ. Sọ bó ṣe jẹ́ ni ẹ. Ẹyọ kan ló mú. Ó mú ẹyọ kan péré rọ Chicago nìkan ló mú. Lọ́dọ̀ tèmi nìyí. Ara àwọn orílẹ̀-èdè àtorúkọ tí wọ́n ń jẹ́ tẹ́lẹ̀ Japan,
0: mm-hmm.
1: Nippon, Lunjatele,
0: uh-huh.
1: Sri Lanka, Ceylon,
0: mm-hmm.
1: Taiwan, Formosa,
0: okay.
1: Thailand, Xi'an, Ghana, Gold Coast, Tanzania, Tanganyika, Ethiopia, Abyssinia. Àwọn orílẹ̀-èdè tí wọ́n ti jọ wà tẹ́lẹ̀ ṣùgbọ́n tí wọ́n ti pín láàrin ara wọn de ilẹ̀ olómìnira Soviet Union, Czechoslovakia, Sudan, Yugoslavia, North and South Yemen, Austria and Hungary. Bẹ́ẹ̀ náà ni ẹ̀ẹ́dẹ́gbọ̀kànlélógún torí ìjọ mi ìyá Ọ̀yọ́ Arílẹ́wọ̀ 4,100 naira. Ẹ̀ẹ́dẹ́gbọ̀kànlélógún naira ni o torí ìjọ mi. Àwọn èdè tá a sọ mọ́ lórílẹ̀-èdè Nàìjíríà tó ti parẹ́ ìkan wà Niger State, Basagurma ni wọ́n ń pè é. Ìkan náà wà nípínlẹ̀ Bauchi, wọ́n ń pè ní Gamuningi. Ìyọ̀ ìyọ̀ tó ń bẹ̀ nù. Rẹ́kọ̀dù àkọ́ tí orí Kingsley Adeobari tó ẹ̀sìn tó ọkọ́ ṣe pa lọ́dún 1966. Òun náà ni aláàánú lolúwa. Aláàánú lolúwa. Aláàánú lolúwa.
0: Bá mi ṣe kí iṣẹ́ ilẹ̀ ṣe légbè lẹ́yìn rẹ̀.
1: Ẹ wà ń bẹ̀ jọ́nà lọ́wọ́.
0: Wọ́n wà ń bẹ̀.
1: Ìlà àbúrò ni bàbá dé. Èmi náà rí àbúrò. Gbogbo oníjà rò kò lójú. Òun náà rí àbúrò. Ẹ mọ àwọn òwe tó jẹ mọ́tọ̀ rẹ o. Wọ́n lọ́rọ̀ nípa wọn lẹ́rí ńlá wọn o. Wọ́n ní méjì mẹ́ta lọ̀rẹ́ dùn mọ́ o. Patuma ní ọ̀rẹ́ ẹ̀gbẹ́lẹ́ta tó ti eyín. Wà á ní ọ̀rẹ́ kítíkítí iye kan katakata. Njọ́ ọ̀rẹ́ kítíkítí bá kú iye kan katakata ní gbé wọ́n sí o. Àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
0: Ọ̀dà ẹ̀jẹ̀ ń bẹ̀rẹ̀ látàpá àtọ̀dọ̀ yín. Ìbéèrè tó ní ṣe ojú. Wọ́n ní ojú láti mọ epo, ẹnu láti mọ iyọ̀, ọbẹ̀ tí kò bá lẹ́ran, òkèrè láti mọ̀. Ojú làgbàlagbà náà yá o, àgbàlagbà kan kì í yanu. Ojú lọ̀rọ̀ wà, kì í ṣe ọ̀rọ̀ ejò òṣèbé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Obìnrin tó jẹ́ wípé òun lẹni àkọ́kọ́ tó kọ́kọ́ kọ́ ni bí a ti ń fo ọkọ̀ bàálù ojú òfúrufú nílẹ̀ wa. Arábìnrin ọ̀rẹ́ Ọlá Salim, ẹni tó tún jẹ́ obìnrin tó jẹ́ òun ni adájọ́ àgbà àkọ́kọ́ nílẹ̀ yìí, Aloma Mukhtar, torí ọjọ́ míì. Ẹ̀ẹ́jẹ́ àmọ́tapá àbí dìde torí ọjọ́ òun ti ṣe kíni ó ti lọ. Títí dọ̀la tá a mọ pàdé lórí ìsáré ibùdán, Olúwa Mary ọmọ òjò lorúkọ tèmi.
11: Esther Faladé ọmọ òjòdádì tí ò kọlà ń ló kọ mi pàdé wa báyìí ìpàdé ayọ̀ ni o.
1: Bá a mọ̀ tán, Adémọlá Adéjùmọ̀dọ́lá láṣẹ Lédùwà.
12: Ìràwọ̀ kan yọ ọ́mì lútìtì. Ìràwọ̀ ọ̀sán tóun dàgbàlagbà péjú sí. Àfin gorí òkè ó hàn ketekete. Ìkànnì Dati 2FM gbòṣù ó lé téńté. Ọba láàrin àwọn ọkànnì. Dati 2FM 94.9. Ìkànnì adẹ́rìn kò sónú. Òkè téńté Premier. Mọ́kọ́lá ìlú Ìbàdàn láti ń sun dídùn dídùn fọ́mọ aráyé. Ibùdó ayọ̀ àtorísun ìdùnnú ni Dati 2FM. Ìròyìn àsìkò tí ò lẹ́ja bákan nínú. Eré ìdárayá lẹ́sẹ̀ kúkú àti káàkiri àgbáyé ṣebíṣẹ́ wa ni. Àgbọ́dùn inú ètò tó ń pàrònú rẹ. Kájà fẹ́ tọ́ ọmọnìyàn. Ká sì gbẹ̀ni

0: Because we are just Chelsea.
1: Blue.
0: Ah, blues.
1: Blue chip.
0: Ah, blues.
1: For nice. Catch blue chip. No, my dear. We just play number one. We are
0: Ah, be on love.
1: Duration is long
0: today. Eh, daddy, dele.
1: O paro mo kabiyesi ni.
0: Mi o fin se yeye o mo kan kin na ni pe e ka sen.
1: E ka sen
0: o.
1: E kile yi.
0: Eh, woni ijoba ipinle Enugun. En lo ti pase wi pe ki won lo ri nawo gan abile kokan Ogechi John lori wi pe o se ku pa omo odun mesan Amanda John. Eyun to je omo orogun re stepdaughter gaga bi ate jade eleyi ti won fe sita lati enu awon toro ohun kan ni ipinle ti ada ko lojo aje ose won ni afrasi ohun o na ni won toka re gaga bi omo bibi agbegbe Ogeriko nijoba abile Ikwo nipinle Eboyi gaga bi ate jade ohun won ni abile ko John o na lowo ile iso lopa lorilede Nigeria nlote nitori pe won so pe olowo ninu iku to pa omo odun mesan ohun won si ni nte ise na ni pe o lu omo ohun titi temi to fi butter lara re ni ngba ti won te siwaju won ni awon aladugbo o na ni won soro wi pe isele buku ohun waye ndede ago meta iyun lojo isimi Sunday nigba ti awon ara adugbo ti won so pe won fi esun karabirin ohun wi pe se ri omo Amanda John yi won ni lilu buku na ni won ma lu to ja wi pe afigba ti yo ohun to pada lu pa won ni commissioner eyi ti mojutoro awon omode ati eyi to ni se pelu oro igbaye gbadun awon eyan ni ipinle ohun iyun ngosi eni won ni na lo salaye oro wi pe ijoba oni fowo yepere mi irufe wa buku yi papa ti leleyi ti afrasi buku awon eleyi to wu won ni yo jola nba pa de waju da ofini o won ni tori wi pe gomina pizza nba pelu isakoso re won ni awon ora yan dandan fun pe keyin omo wa lu omo ko mo lu oni lo kulo tabi ke wa lu omo titi to mo fi pada wa jade laye won ni na lo fa ti am so wi pe ki won lo ri na wo gan abiyin ohun won ni won ti wa so pe obirin ohun o ti wa ni akata ile ise olopa nigba ti ise iwadi tin lo lowo won ni amo sibe sibe won ni ile ise olopa eyi ti won mu arabirin ohun bayi won ni iroyin o daruko pe awon ni won be ni isaji kesi bi won se na omo ohun pa amo ise iwadi en lo lowo ba mo odun mesan won ku gbe
1: ma je won pa o pe ko ku oluwa
0: why serve koju bi me lo beun
1: awon ba ni ti
0: n to na re nwaju yi
1: o si da
0: mo wile yin run
1: Olorun je so Nigeria da woro
0: orile de wa Nigeria mo
1: ile lo lo salalu yi ko so san je ote age keke bi ha
0: awo so san je ote bo ile bandit
1: se bandit lo ni
0: le ro nko so ori pe won ori ni so ori ni
1: so ko won be
0: e bi school lo ti da woro yi to ba ti e wa ka school se bo ra woran se bo ran ti aworan awuro ojo kan ade ungun keke re loju titi iyeleyin joko sile o mi ronu okokan nbo lona ade ko ya fu moto okoko lu ade ade ko lu iyeleyin iyeleyin ade se pe pade
1: kata ibi ton fe gbo gangan
0: Zios
1: emi o ka royin
0: o ya ka Mr. Dinka
1: ladies and gentlemen lekeni lajawo mo fe mu eleyi ka fi se finish
0: o ya mu let's go
1: eleyin waye ni ati apa abi kan ni ipinle oyo olokowo kan ni a si so pe okan wa lai won ti ji won gbe o ni agbegbe ti o pe ni irawo ni joba abile atisbo ni ipinle oyo o na ni ikodo ti waye koda won ni ogbe ti be ba omo won obirin omo odun mewa kan akole jodi mimo lana wi pe eni ti won ji gbe won ni won to pinpin re latoja abi kan ti o pe ni kra lagu are lo si ile epo re ko to di pe o tele re ile gangan nibe na ni won ni ati yabo loju ubon ti o si gbe lo sibi ti enikan ko mo lasiko ti ikodo ohun waye won ni omo obirin kan ti o wa nbe won ni ota bon ba o kódà wọn ni kíákíá náà gbére ilé ìwòsàn fún ìtọ́jú àti láti yọ ọta lápá ibi tí ọta ọ̀hún tó bà nígbà tí wọ́n fìdí ìṣẹ̀lẹ̀ ọ̀hún múlẹ̀ wọ́n ń jẹ́ kó di mímọ̀ láti pàṣẹ alūkkóró iléeṣẹ́ ọlọ́pàá ọláyínká àyánládé wípé ẹkùn tédé ni ìròyìn ti tó wọn lọ́wọ́ lọ́wọ́ aago mẹ́wàá ó kọjá ogún ìṣẹ́jú lọ́jọ́ ìṣẹ̀lẹ̀ wáyé wọ́n tẹ ìwájú nínú ìròyìn náà wọ́n ni ìwádìí ti fi díẹ̀ múlẹ̀ báyìí o wípé ẹnìkan tó kọ rẹ̀ ń jẹ́ Alhaji Wasiu Alẹ́sinlọ́yẹ́ ni wọ́n tọpinpin rẹ̀ ní àgọ́ ààrẹ lọ sí ilé epo rẹ̀ tí wọ́n sì tẹ̀lé délé kó tó di pé wọ́n ṣe é láabi wọ́n náà mẹ́ta tí wọ́n dìgàn kú tí wọ́n dìyà mọ́ra tí wọn ò tí mọ́ọ́kọ wọn náà ṣiṣẹ́ láabi yìí wọ́n ní ọmọ ọdún mẹ́wàá obìnrin Madina Alẹ́sinlọ́yẹ́ ló kọ tiẹ̀ òun ló fara gba ọ̀tá tí wọ́n sì gbé lọ báyìí náà wọ́n ní àwọn ṣe òfin tó tó lọ́wọ́ lórí ìṣẹ̀lẹ̀ ọ̀hún láti rí dájú pé àwọn ọmọ tó wáyé ń bẹ̀ ọ̀hún àti fi òpin sí ẹ mọ́ kàwé pé níbi oṣù mélòó kan yìí náà ni wọ́n pe bàbá olókoòwò kan ẹni ọgọ́ta ọdún ni wọ́n tọpasẹ̀ rẹ̀ dé agbègbè mọ́nà tán níbi tí àwọn èèyàn mẹ́rin kan tí wọ́n ní àwọn náà dìyà mọ́ra pẹ̀lú gàrétà lójú wọn tí wọ́n gba ọ̀nà ibẹ̀ wọ jìnà réré tó lọ àlákíá tí wọ́n sì gbé bàbá olókoòwò náà kí ọlọ́run jọ kó máa fi ìṣó ẹ̀ sọ wa.
0: Àmì àti àmì.
1: Ẹ jọ jígbélẹ̀ kan yẹn. Ex rep member ni o. Afẹ́fẹ́ tó fẹ́ tó ń dààmú ológì kó yẹ̀ fún kó kí sara o. Ex rep member ni o. Bàbá ilé iná aráàlú nù o. Ìpínlẹ̀ Ọ̀yọ́ rè o. Ọ̀dọ̀wọ́ rẹ o.
0: 08097949.
1: Ká nígbà tí ìlú ti dáa tó dà mọ́ bí n pé. Tí ìlú ti dáa tó lòun ó dà ẹ̀. Ká bá lọ sóde tá a bá fẹ́ yé onínàwó sí. Kò sí tó burú pé ìyá káàtì ẹ̀wọ̀ mo ṣe pépà fún ẹ o. Nígbà tí wọn náà wá kó lọ́wọ́ táwa kan ìjẹun tó wá ń bẹ báyìí tó ń ti béèlì béèlì.
0: Hello.
1: Àánú ṣe mí o.
0: Hello. Mọ.
1: Ẹ ká sọmọ.
0: Gẹ́jọ́ yàrá. Yes, ma.
1: Ṣé lẹ́yìn náà ni?
0: Bẹ́ẹ̀ ni.
1: Lọ́wọ́ wá mi lábẹ́.
2: Ọwọ́ lọ fi kùtù, ọwọ́ lọ máa fi wọ yín.
1: Èmi kò ní farabalẹ̀.
0: Yes, ma.
1: Yes, ma.
0: Àmì
2: Jésù.
1: Àmì Jésù. Àmì Alifatia.
0: Àmì. Mọ́. Gbà. Kọ́lọ̀ ojú ọgbà tọ́jú. Ẹ ṣe ma.
1: Nígbà tí wọ́n sọ lẹ́ẹ̀kan lọ́wọ́ náà fi máa mọ̀gbìn tí wọ́n máa mọ̀gbìn hùn ṣé máa lọ fi inú fíríjì ni àbí máa ra aṣọ fún.
0: Ṣàgbọ̀n wọ́n ṣàmú kọ́ọ̀lù ní tiẹ̀.
1: Kálọ́ bèrè kú bọ́ mi, Yálàdé ló bọ́ mi.
0: Obìnrin ló bì.
1: Kẹ́hìndé James, Yálàdé ló bọ́ mi.
0: Obìnrin ló bì o. Hello.
1: Ẹ ló ṣe fẹ́ ṣe mékọ̀pù ni. Ẹ káàsán. Ṣé ẹ ṣe mékọ̀pù ni?
0: Má ẹ káàsán ma.
1: Assalamu alaikum. Àmì Jésù sẹ́yìn lẹ́la ẹ̀fẹ́ ṣe mékọ̀pù.
0: Mọ́mí Elizabeth, mo ti pè yín darí lọ́sàn-án yẹn, a sọ̀rọ̀ ta bá parí. Yes, ma. Ẹ ṣe ma.
1: Ẹ bá ní kò kàn wá o.
0: Mr. Adébẹ́sìn, ẹ ṣe ń jàre.
1: Mr. Adébẹ́sìn, ẹ ṣe o.
0: Mo dúpẹ́.
1: A dúpẹ́ gan-an.
0: Thank you.
1: Ẹ ṣe gan-an ni.
0: Thank you. Ṣeun top news, a dúpẹ́. Mama wa Rashida àti Adéròyìn tó.
1: Ọmọ tọ̀ṣọ̀ wálé tó lọ pé wọ́n lè má wàá ṣe program o.
0: Customer dada
1: ni. Ẹ ní kúrádùn yìí o.
0: Àtọ́dún ti ń bọ̀.
1: Èló.
0: Ẹ ká sọ ma o.
1: Sẹ́yìn lẹ́kẹ́ gan-an lánàá tẹ́ ẹ̀ dá padà. Mọ́.
0: Yes, ma. Lọ́kà yé fì ni. Bá tẹ̀ wò, wé dàtí ẹ̀ mọ̀. Tàtàtà. Chai.
1: Hello. Àmì àmì àmì kan Jésù. o fe gba toju ni ah e ba bere lo fun
0: la la o se se kara gan ti gbin hun
1: ne
0: eh mi
1: I want sunny. ajo vascular
0: e dakun gbogbo nkan to ba le gbe wa lokan soke e je ayago fun na eh a mo nkan ti won pe ni heart attack bawo la se le yago fun olorun ma ja rogun se abi okan
1: ajo vascular ta wa school omo we bi weere upper class lo mu
0: e so ba te ki le ni se bayi ki le eleyi gan lo ye ke ki lo fun
1: e fi le jo mo jabo
0: iwo ni won ba wi iwo ni won ba wi
1: won classmate mi gba ta wa university won so re leyin cardiovascular to ye pe
0: e se dare won ti ni doctor bi npe aware
1: awo lo treat won le
0: ago kan sa ago meji lo la lapade na se olodumare
1: emi producer re ma wa ran
0: lagba eh olorun ma je lucky to must ni producer mi
1: emi mogun wa taka ki
0: emi keni
1: to ba fe se to ba ti gbade lo e to du
0: o o
1: ba se lo to mi la ni e
0: se ti
1: o ko si fo ati bi were
0: ko si wahala
1: o dokan
0: egun
1: eh
0: won ki o egun la nbo
1: igogo ni se
0: please
1: ogun ati ti mo to ba ti gbade lo
0: ni e
1: to ba gbara ni panu dada ni o
0: o da
1: gbade lo ni e ba ikokan lori e ko cup ni
0: alaji mufta ogunride marinde ti awa ki yin e se o eh to iroyin kayefi oroke lasiko ta wa o le duoko ka buku die
1: se
0: you know we love you
1: attack awa ni won pe ni eda abimbola lamit olorun ba o fi se bi ran mi siyan
0: mo je won je femi na
1: mo je won ji mi gbe awon eni bi o mo je won ji mi gbe o
0: atawon omo
1: atawon
0: ati gogo wa
1: gogo wa
0: oni je agbe
1: ah
0: oni bi npe fatoye
1: to fe mo mo fe ran si je won gbe o
0: mo gbe o
1: mo je won gbe mi o
0: mo gbe o

0: ilé iṣẹ́ ajóni mọ́ni tó bá jẹ́ ká jóni mọ́ni ká finú ṣẹ̀dáhùn èlò tó péye tó dùn bójú wò àti lọ́lá steel and construction company lágbádé fún gbogbo ẹ̀yìn agbaṣẹ́ṣe àtẹ̀yẹ lára tó tà tẹ bá fi àdán nínú tí kì í tẹ̀ gbọ̀rọ̀kọ̀ ilẹ̀kùn onírin àti ojú fèrèsé tígbà òlè òní ká òrùlé onírin ayọ̀rù tó dáa tó lálòpẹ́ pẹ̀lú àwọn iṣẹ́ ẹ̀rín míì àti lọ́lá steel and construction company ló lè bá yín ṣe iṣẹ́ wọn dáa ó tún dáa ju tòkè òkun lọ bẹ́ẹ̀ ló sì rọ́jú yóò di contractor ni wọ́n ìbẹ̀rù ọlọ́run ni wọ́n fi ṣiṣẹ́ wọn àǹfààní wà fáwọn tó bá fẹ́ kọ́ nípa iṣẹ́ yìí wọ́n wà lẹ́gbẹ̀ẹ́ rélùwẹ̀ láàrin méjì kìlómítà 110 àti ìyànájà alẹ́sìlọ́yẹ̀ ìbàdàn.
1: A tó wà ní ìdí ìta ẹbẹ ní bus stop area ọjọ́ ojú ọ̀nà márosẹ̀ tó lọ sọ́yọ́.
0: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn ni 0805-701-3619 àti 0703-940-0431.
2: Ìrọ̀rùn dé gbogbo ẹ̀dá tó ń jí lójúmọ́lójúmọ́ tó ń ṣiṣẹ́ déédéé tó sì yẹ kó jẹun tó dáa fi ń tọ́ dáa panu. Kingdom Foods Nigeria Limited tó ń pèsè oríṣiríṣi oúnjẹ aṣaralóore lónìí ẹ má wulẹ̀ sòpò jìnnà mọ́ bẹ́ẹ̀ fẹ́ ra aláfún ẹ̀gbá gàrí funfun tó kan lẹ́nu gbírín gbírín fùfú tó funfun lẹ́lẹ́ tí òòrùn bànàbànà àkàrà bean snacks yellow pap ògì pupa tí gbogbo ẹ wà nínú àkámọ́ ọ̀rá lẹ́jẹ̀wọ̀n bá fi nǹkan panu sẹ́nu tó kí ká fi tó dáa panu lẹ́yìn ó mú gàrí fi gàrí tẹ̀bà ká fi gàrí tó lókuta tẹ̀bà ògì tọ́lẹ̀ láwọn àkàrà panu tó tún ṣe mú gàrí. Kingdom Foods Nigeria Limited ló ń pèsè ẹ̀ máa fún oúnjẹ tí ò ní máa tótó ara ẹ lè mọ̀ oúnjẹ tútù tí Kingdom Foods Nigeria Limited ń pèsè ni wọ́n máa ra òkòtó àánú multi-service ventures ló ń sàpínká ẹ̀ tó ń tà bó fẹ́ rà lọ́pọ̀ tàbí lára tún tà òkòtó àánú multi-service ventures ni ó kàn sí ní KS Motel Shopping Complex Total Garden Orita Mefa Junction Ibadan telephone 0803330-4174 0803330-4174 Kingdom Foods Nigeria Limited ló ń pèsè ojú mi dá oúnjẹ pọ́nbélé tí wọ́n fi kẹ́míkà pẹ̀lú ẹ̀.
3: Ayo Brand presents 2026 Evening of Praise 2.0 Ibadan. Let's go there.
4: Ọlọ́run ogo ni forúkọ rẹ.
3: Mof 21 Invest Center lórí Ring Road Ìyànàjọ́ Ọ̀yọ́ Ìbàdàn ló máa gba òbítíbitì èrò lálejò ìyẹn lọ́jọ́ Àìkú Sunday ọjọ́ 17 oṣù karùn-ún ọdún tá a wà yìí Sunday 17th May 2026 nígbà tí ọ̀pọ̀ ìràwọ̀ olórin ẹ̀mí bá ń

0: si ile ise my abuja home limited ni mo npe o si awon ni won ni ile to to bi 80 plots 50 plot of land ni mo we ofada laarin meji ipinle ogun si ipinle eko irin iseju me dogun ni o lati redeem town ati bega buster gogo lewa patapata lo je ojulowo ti ko si si wa lo mu nile lowo lowo bayi 500 square meter plus 5 million naira gbere la nta eni to ba wu lati raye kale kan 25 million naira ni o iwo na tara sasa ati ta mo we pe so antan bi su la nta lowo lowo bayi awon we eri to je ojulowo lo si wa nibe gogo plus to ku lori ile yen ko ju 50 lo 50 plus nkan re ni keyin o dopowo ninu ile da ile loni nile ise my abuja home limited lati ra le ti ero ibanisoro to ma pe ni 0701 148 9931 0701 148 9931 My Abuja Home Limited ile ise to se kokotan lori karale.
1: I'm in love. Hey, what's your fellow? Sonia tomato sachets. Oh, Sonia. Mo fẹ́ràn Sonia tomato sachets gan. O rẹ̀dọ̀dọ̀, o ki, o dun. Tí n bá fi sebẹ̀, jollof rice tàbí spaghetti. Àwọn rẹ̀ á tọ̀ yo. Oúnjẹ mi á dùn sí. Sonia tomato mix ń jẹ́ kí oúnjẹ dùn.
2: Yes, so this is Jolly Johnny on the streets. How well do you know Maggi chicken flavor? Oh, yeah, spell celery.
3: S-E-L-A-R-I-E. Celery.
2: Bros, you want to turn to salary? Okay, spell turmeric.
4: T-U-R-M-E-R-I-C.
2: Yes, so.
4: Turmeric.
2: Correct. What a ton of Maggi chicken flavor for you.
5: Maggi chicken flavor with onions, celery, and turmeric. My game changer.
6: Ma wo mi bi mo se fe yin
7: mo n gba ta ti tu efe
8: 32 FM 94.9
9: Aki gbe kabo latojo oja 32 FM 94.9 kan da derin po osoro ni ambe locate ti premier ni mokola ni boro badan eh ka fi oro ta n ba bo tele ka fi yin sile ka le mu omi papa julo boye je pe igbese tadi otun tori bo premiership laarin Southampton ati Boro o tesi waju ni ale abala akoko ododo na jogba laarin ara won ani ani o si to ma ti fe gba idije kankan yato si to ba je pe o ti di oku game ti yan ti lo relegation ballu o le ni sa fe se won se ale yo le baje o ti ko me ballu yo ele yo le ku laarin Southampton ati egbegbe ballu Boro igbese akoko on ti en fi esu ko Southampton lori iko boya won niyan to lo se ami pelu bi ti Boro tin gbaraji iyan ti lo o ti ku igbese ti wo gba bayi ododo ibo le ro pe igbese yi yo fe doju ko bayi
10: ohun to po nbe le ti koko menu bayi pe o si nkan kan to ba ti ni se pelu igbese meji to ba si ti ri igbese akoko to ti je 00 tabo je draw gan a je wi pe iyoku didi pe onikalu kuko sori e ni sugbon nkan ti mo kan roji ninu eni ti no ba ti je playoff papa julo fa awon ko to je pe won be bo si premiership bayi figa kini ohun ko kin rorun lopolopo awon le te je pe igba mi tabi ta ba foju si gan kini ohun ifi be rorun sibe akoko na iko gbe bolu ti Southampton ile to je pe ohun ti ba lo ri wo winning streak nigba to je ko ti bere kini ohun gan to je ko wa igba ti won fi jo wa ni ira bi be ki won ta lu ku won gan je yo ndimo e o ri wi pe ifigabaga boya bi ogun lo ti gba ni yin be to je bo ko fi dire mi bo ti je ko boya bi mefa nbe lo je pe omi nbe nta bi ko so mi nbe a ri ko sile wi pe eleyi a de ri gbo a ri wo eleyi ko pada ninu ara bo ti je pe ko Boro na eleyi ta ba wi ko Boro ohun gan o ti di agbawo sinu tinu pele ohun to je pe o ti pe to je pe ti ba ni se mistake Boro mo ti ku ninu liga abala koko ni laye gba awon aladi en gankan ti bi n ta fi wa last
9: night
10: yo o ti pe gan to ju kuro nu isagosu yo ti mo lo bi abi odun bi marun si mefa to je pe ti n gbianju yo lo yo pada ko ko o ti pe gan tori pe igba yen gan aye awon aladi en gankan nigba tan wa last night yen o de tin lo bi abi odun bi meje bayi to ti wa nbe gan de o ti n gbianju agbara re ti kini awon jo de rohun sugbon ori ofe yo kan ile fun lati pari sinu po sinu ijaju pe boya e je ka lo ri gbianju boya le bo sibe tabi oyin bo sibe sugbon boro ba ri bayi nisin o nbe fun oluko ni Southampton lati le mo nkan to kan lona abaye lati le se o nbe fa mejeji bayi nisin pe ku se ni keni je ko ti ni ipa be nikan lo boya nikan ni 10 tabi nikan ti ni goals kan le so gbo dun kan ti mo wo pelu bi ipa onikaluku bo se ka si le ti Southampton wa yo fe fun ni ori ofe meji bi bo da e je ka jo gbianju kini o bo se ye pe ninu first leg and second leg to ko gba nbe to jo wa nu league boro mu daada pelu go to ba fi le mu iko kan to mu yeso wo to den na bi 4-0 ti video mu le pe le yo o da bi pe pa re opo je to je po na lo ni so gba inu kan to jo gba nu so ninu group ninu gba tan fi bu anu league inu ti lo o ti da bi seyin de egun ma fi so so gba ni be oju tutu la fe wo ba nisin bo la be bo ti le ko kiri mo tabi ko po mo se ri consultant ya legi ba je pe o le ma po ni ṣùgbọ́n ó ṣe yẹ yọ yin ayọ kojú kọbúrò.
9: Ferrari
4: ọdọkùn
9: clever ti tú ọ̀rọ̀ ìdíbi tó dín àpẹẹrẹ tí a bá wo Southampton lórí ìjókòó wọn team tó ń lọ ń play FA Cup wọ semi final kó tó pàdé Rumah City yẹn tó dẹ̀ ti tún maintain top six nínú championship kò sí ìyàn ń bẹ̀ team ìdúró dáadáa bíi 19 games unbeaten wọ́n dẹ̀ jẹ́ bí ẹ̀jẹ̀ bi 14 lo win be to je pe
10: se 14
9: draw amọ koju Middlesbrough to je wi pe e bi e meta lo ti na Southampton season o tun mo si pe bi sogun paraba to faro ko ya bi ti gin lati mi ko Southampton ni record gidi nle ṣugbọn to ba ti bo sowo boro on danu ni ibodi ka doju ko bayi o soro predict lodo mi
4: ife se won se nira lati so wi pe bi bayi lu ma jasi tori nti mo so ko nira lati pe bayi lu ma jasi ni wi pe mo ranti pe ni ale ojo Friday mo joko ti ife se won se laarin ko All City atawon ati ko Millwall nigba ti ko Millwall ti ko All City tan wa nle tan gba ni jo ko Millwall ni ojo Friday ti ife se won se yen pari pelu ododo ti awon goal bi Femi Aziz si Millwall tan da gunu mo de so lojo yen wi pe tori pe ko Millwall ma gba ife se won se abalele keji ninu le won ko si nkankan ti ko All City to ma le se ninu ife se won se yen nigbẹyin gbeyin lale ana iko all city koya bo iko egbe agbọlu miwo monu le won pelu ami ayu meji sodo so wi pe iko consultant fe gba bolu le nu verse won se yi na ke yan ba wo yan get me nkan to le je advantage fun won pelu home advantage ti won ni ati pelu perform won se da to nle e tun gbọdọ wo fe nkan to sele be na lana ke egbe yan na yewo pelu e so iko consultant no ni record to da legbe iko Middlesbrough kin ba odun 2017 yes 2017 in fact ninu league legacy ni odun ti iko Middlesbrough wa sinu league legacy kan òun náà ni ikọ̀ Southampton ló kóyà fún wọn kan ní àtìgbà yẹn ikọ̀ Southampton tí ì na ikọ̀ Middlesbrough níbikíbi tí bá ti wọn kọjọ pàdé bó ṣe ní Carabao ni bó ṣe nínú díje league àwọn ẹlẹ́kejì lẹ́gẹ̀ẹ́sì ni ikọ̀ ẹgbẹ́gbọ́rọ̀ Southampton tí ì ikọ̀ Middlesbrough náà níbẹ̀rẹ̀ oṣù ẹlẹ́ẹ̀kẹrin ní ọdún tó kọjá àwọn méjèèjì kojú àwọn ikọ̀ Middlesbrough na ikọ̀ Southampton pẹ̀lú àmì ayò mẹ́rin sódò so níbi tí ikọ̀ Ipswich tán gbà padà wá sínú díje league lẹ́gẹ̀ẹ́sì torí nígbà tí olùkọ́ni tó padà lọ sínú Coventry Wanderers lásìkò tá a wà yìí tó fi wọ́n lẹ̀ nínú oṣù kínní ipò ẹlẹ́ẹ̀kejì náà wà even nígbà tí olùkọ́ni Elbeck gbaṣẹ́ gan ní inú oṣù kínní nígbà tó olùkọ́ni wọn tẹ́lẹ̀ fi wọ́n lẹ̀ tó gbanú kọ Coventry Wanderers lọ ikọ̀ yìí fìgbà kan wà ní ipò àkọ́kọ́ tan la ikọ̀ Coventry kó tó di pé ikọ̀ Coventry fi àjẹ wọn tán dẹ̀ bẹ̀rẹ̀ sí ní pàdánù fẹsẹ̀ wọn so in tó kóbá wọn láti ilẹ̀ wọn láwọn kò tó dáa jù nínú championship ní sáà táwa yìí in tó kóbá wọn láti ilẹ̀ kọjá wípé àìdá ní ojúkà ilé dúró pẹ̀lú wípé àbórí ìfẹsẹ̀wọnsẹ̀ lẹ́ni àpàdánù lọ́la ó wà láwọn nǹkan tó kóbá wọn tó fi débi tí wọ́n dé yìí bẹ́ẹ̀ kẹ̀dẹ̀rẹ́ ikọ̀ Southampton sáà yóò bẹ̀rẹ̀ dáadáa fún wọn fẹ́ tó bá tẹ̀lé championship ohun tí gba ti olùkọ́ ni Thunder Hikett dé tó yí nǹkan padà fún ikọ̀ Southampton kì í ṣe pé sáà yìí náà lọ dán idán fún wọn torí bí olùkọ́ ni bẹ̀rẹ̀ sí ní lu kúkú na gígùn ni wọ́n fi lọ ìfẹsẹ̀wọnsẹ̀ bí àbí 20 máa dàgbà sẹ́yìn sí máa sì sìnkan ló ti nà wọn so ó fihan bí ìfẹsẹ̀wọnsẹ̀ yìí bó ṣe máa nira tó fi ikọ̀ méjèèjì Southampton ṣì wà sínú ìdíje league lẹ́gẹ̀ẹ́sì níbi àbí sáà méjì sẹ́yìn but 2017 ni Middlesbrough ti wá kàn wọ́n dẹ̀ ti ń jà wọ́n ti lo gbogbo nǹkan tí wọ́n ní arúfẹ́ nǹkan tán gbìyànjú àti lò òun olùkọ́ ni Michael Carrick tó ṣiṣẹ́ mẹ́lọ nígbà kan rí tán fi ń wá ọ̀nà àti padà wá sínú ìdíje league lẹ́gẹ̀ẹ́sì láti bí ọdún bíi mélòó kan ṣùgbọ́n pẹ̀lú experience ti Southampton ní ká bá ń sọ̀rọ̀ nípa playoff mo rí ní rí bí wike wọ Southampton máa fẹ́ wà lókè nínú ìfẹsẹ̀wọnsẹ̀ torí láti bí àbí ọdún márùn-ún mẹ́fà sí Southampton máa lọ wá sínú ìdíje league lẹ́gẹ̀ẹ́sì àwọn náà padà ti tó bí ẹ̀mẹta báyìí ti rúfẹ́ nǹkan bẹ́ẹ̀ jẹ́lẹ̀ sí wọn Southampton máa lọ wọ́n máa gbóná playoff wa tàbí kan parí sí top two so wọ́n mọ playoff gbá in tó yé Southampton dáadáa ni pé lọ play playoff wọ́n dẹ̀ gba bẹ̀ qualify so mo ṣì rí ikọ̀ Southampton bí ẹnìkan tó ṣe wípé wọ́n á tún bu iyẹ̀pẹ̀ sínú gàrí ikọ̀ Middlesbrough lálẹ́ ní mìíràn Middlesbrough bí ẹnìkan tó máa borí nínú ìfẹsẹ̀wọnsẹ̀ alẹ́.
9: Adé àníyàn síbẹ̀ èmi náà tẹ̀lé Southampton láti gbégbá orókè ó kàn dùn mí pé Jesse Boro yẹn ti pẹ́ ta tiri gbẹ̀yìn ní inú premiership rẹ
4: ọ yẹn ló ti pẹ́ ju mo lè fẹ́ rí àwọn
9: nẹ́sì all city àwọn apayàn
10: àwọn àlòkò nìyẹn àwọn àlòkò
9: kí ló jọ mo rántí wútù tẹ́sìgbà kan tó kò nílé tán tó lọ́wọ́ la di assassin síbi tí wọ́n gbé lọ ọ́n takuti jẹ́sì rẹ jẹ́ ká tó súnmọ́ jọ ọjà káwo tó bẹ lórí gbáka padà dé tá a bá dé abala bíi láti mú àwọn àtúpalẹ̀ tá à ń ṣe lórí ìkànnì adẹ́rìn pọ̀ṣónú 32 FM 94.9 òkè téńté premier mọ́kànlá ń lu ìbàdàn ẹkú kalẹ̀.

àbẹ́ ìrísí ọlọ́run èèyàn mọ ọ́zù ọ́zù ọ́zù ọ́zù ẹnìkan ò dẹ̀ ní dìde ńlẹ̀ yóò sì máa kọ̀ọ̀dúnrún billions ọlọ́run ọba mi ẹ̀dá ní àrà tó bá wu àwa ẹ̀dá ló ń fi wá dá àrà tó bá wù jàre ló ń fi gbogbo àwa ẹ̀dá dá ẹ̀dá ni ó wà kó kó fẹ́ lọ́run sọ pé fi mí dárú àrà báyìí o ọlọ́run yọ mí kúrò nínú ẹgbẹ́ kòtó kò ká kò sí ẹ mánéèjì kẹ́ ń lè máa fọ́nká ní yàfùnyàfùn kẹ́ ń lè máa fọ́nká ní ẹlẹ́gbẹ̀jẹ́gbẹ̀jẹ́ ọlọ́run bá mi wá ṣàánú mi wá jòjó tì mí.

0: 32FM 94.9.
1: Yes, so this is Jolly Johnny on the streets. How well do you know Maggi Chicken Flavor? Oh, yeah, spell celery.
2: S-E-L-A-R-I-E. Celery.
1: Bros, you want to turn to salary? Okay, spell turmeric.
3: T-U-R-M-E-R-I-C.
1: Yes, so.
3: Turmeric.
1: Correct. One carton of Maggi Chicken Flavor for you.
4: Maggi Chicken Flavor with onions, celery, and turmeric. My game changer.
5: Akọ́lé Marale.
6: Ẹyin tèmi ẹ sọmọ bí o àlàyé tí mo fẹ́ ṣe ni kẹ́ ẹ wá tẹ́tí sí bó o bá fẹ́ rojú lówó lẹ̀ tó ní mọ rojọ́ sí iléeṣẹ́ my Abuja Home Limited ni mò ń pè ọ́ sí àwọn ni wọ́n ní ilẹ̀ tó tó bíi 50 plots 50 plots of land ní Mòwe Ọ̀padà láàrin méjì ìpínlẹ̀ Ogun sí ìpínlẹ̀ Èkó ìrìn ìṣẹ́jú 15 ni o láti Redeem Camp àti Vega Bus Stop gbogbo lẹwà pátápátá ló jẹ́ ojúlówó tí kò sì sí wàhálà ọmọ nílẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí 500 square meter plus 5 million naira péré là ń tà ẹni tó bá wù láti ra ẹ̀kalẹ̀ kan 25 million naira ni o ìwọ náà tara sàṣà àtẹ̀tà Mòwe fẹ́ sún àtàn fèsì tún là ń tà lọ́wọ́lọ́wọ́ báyìí àwọn ìwé ẹ̀rí tó jẹ́ ojúlówó ló sì wà níbẹ̀ gbogbo plus tó kù lórí ilẹ̀ yẹn kò ju 50 lọ 50 plus nǹkan rere ni kéèyàn ó dókòwò nínú ilẹ̀ dá ilẹ̀ lónìí nílé iṣẹ́ my Abuja Home Limited láti ra ilẹ̀ tiẹ̀ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tó máa pè ní 0701 148 9931 0701 148 9931 my Abuja Home Limited ilé iṣẹ́ tó ṣe fọkàn tán lórí kára lẹ̀.
7: Oh yeah, shoppers, make una hear correct gist. Maggi Chicken Flavor promo, don't land, oh.
8: Buy Maggi Chicken Flavor 50 double cubes pack and get 10 extra cubes free.
7: Yes, oh, and if you buy small 10 double cubes pack, you go get 4 cubes free.
8: Now double rich chicken taste, more enjoyment, and more value for your money.
7: No carry last, oh. Rush, go your nearest shop now and ask for Maggi Chicken Flavor promo pack before you finish.
8: Me and Maggi,
7: so good together.

0: with love from Power Oil. From sizzling pans to winning plates, MasterChef Nigeria is here. Watch as Nigeria's finest home cooks battle it out. Don't miss this moment. Watch now every Sunday at 7 p.m. on DSTV channel 151 and 154. Power Oil, headline sponsor of MasterChef Nigeria. Power Oil.
1: Kí ló ń sún ọkún ìrẹsì jọ̀lọ́fù lọ sípele ìgbádùn tó ga? Ṣé tí wọ́n bá sí pẹ̀lú kóró náà fún adùn tó ká màmá yẹn ni? Tàbí tẹ bá jẹ́ pẹ̀lú ojúlówó sàláàdì Nàìjíríà, èso kábéèjì, kárọ́ọ̀tì, lẹ́tùsì, àtẹ̀wà oníkíndìnrín díẹ̀.
2: O ní láti jẹ́ méjèèjì, ṣe jọ̀lọ́fù rice rẹ pẹ̀lú adùn kóró náà, kí o wá jẹ́ pẹ̀lú ọ̀pọ̀ ẹ̀fọ́. Ó yá jẹ́ kí ọpọ́ oúnjẹ rẹ gbé pẹ́ẹ́lí. Lónìí, jẹun

0: súnmọ́ regina náwó díẹ̀ fún àlàyé sí kàn sí wa lórí ẹ̀rọ yìí 0800 800 8080.
1: Má wo mi bí mo ṣe fẹ́ yín.
2: Mo ń bọ́ 32 FM.
3: 32 FM 94.9.

ẹ̀yin náà mọ̀ yìí pé tó bá ti bí ọjọ́ ṣẹ́gun báyìí tẹ́ ẹ bá ń gbọ́ wa. Àwọn tó ń ṣẹlẹ̀ náà ni pé àwọn orin tá a bá jù táyì má mọ̀ ẹ lóore ọ̀fẹ́ láti wọlé. Ẹ ó wà nílẹ̀ bí yẹpẹ̀ ni o, ẹ fọkàn yín balẹ̀ o, aṣọ wà lórí ètò yìí rẹpẹtẹ. Ẹ àwẹ̀ kan wà tó wìn ní aṣọ ní orí ètò, máa ń sọ. Ẹ délé ìjìnlẹ̀ ó bísì ju gbogbo ẹ ṣe ń rò lọ. Ṣé èèyàn bá fẹ́ gba nǹkan lọ́wọ́ mi, wàá pè mí ni o. Má fọkàn sí pé mi ní máa fi fóònù lé ẹ kiri o. Máa yẹn ò wá gba aṣọ, kò sí ẹ̀ wá sáṣọ mọ̀, bọ̀ aṣọ míì wà tá a máa fún. Orí pọ́ wá pẹ́ díẹ̀ yẹn, a ti wá fún ní owó ọkọ̀ tó bá wá gbà. Tó bá máa wá gbà lọ́la, mi ó ti ṣètò ẹ lẹ̀bọ̀. A ní àwọn aṣọ oníkọ̀ọ̀kan tá a tún lè kólẹ̀ lórí ètò yìí. A ti ń fẹ́ àwọn alátìlẹ́yìn àwọn onígbọ̀wọ́ lórí ètò yìí gangan. Wọ́n máa bá wa sọ gbogbo àwọn bó bá ṣe ń lọ tí wọ́n sì ṣe onígbọ̀wọ́ wa gidi. Àwọn tó bá ti gba àwọn ìbéèrè wa tá a máa fún wọn láwọn ẹ̀bùn gidi. Àwọn ẹ̀bùn tó jọjú. Yàtọ̀ sí àwọn account number tí à ń bá àwọn èèyàn fi change wẹ́rẹ́wẹ́rẹ́ sí. Àbáwọn airtime náà ń ṣe. Just to encourage people.

adájọ́ encourage ara kò rọrùn láti máa gbọ́ rédíò. Ọ̀dọ́ àwọn kan mú níṣẹ́ o tí wọ́n ń gbọ́ rédíò kiri o tó fi ń ṣiṣẹ́ òjọ́ tí wọ́n. Àbẹ́yẹn mọ̀ pé wọ́n wà. Radio Listeners Association of Nigeria wọ́n ti lẹ́gbẹ́. Wọ́n mọ ètò kọ̀ọ̀kan tó ń pín nǹkan. Wọ́n bá gbọ́ wa wọ́n tún lọ gbọ́ àwọn tì kan wọ́n lọ gbọ́ àwọn bìkan. Wọ́n mọ ń yí kiri. Kódà mo mọ orúkọ àwọn bíi mẹ́wàá tí mo lè dárúkọ. Lẹ́bi àwọn òníṣẹ́ kankan rédíò ni wọ́n ń gbọ́. Wọ́n sì mọ rédíò tó ń pín ẹ̀bùn gidi. Wọ́n wá mọ pìrìsẹ́ńtà kọ̀ọ̀kan tí ẹ pé ètò wọn jẹ mọ́. Wọ́n mọ pẹ́bùn. Kò sí tí ò dowó ní Nàìjíríà ẹ mọ̀ ìjà tara wa kẹ́ ẹ mọ̀ gbọ́ rédíò wàhálà ò ti dowó. Wọ́n kàn mọ́ ètò ìdílẹ̀ ìmọ̀ pin owó ìmọ̀ pin aṣọ. Àmọ́ gbọ́ tó lágbára jà kì í pín nǹkan kan. Wọ́n gbọ́ rédíò kù. Kódà wọ́n mọ̀ gbọ́ rédíò mẹ́ta lẹ́ẹ̀kan náà tí ó bá jẹ mọ́. Wọ́n dẹ̀ ti mọ nọ́mbà lórí wọ́n ti save ẹ̀ wọ́n ti save wọ́n ẹ wo. Àbí ń dákọ èèyàn méjì ni kí n kí ṣọ́ọ̀kì yín wò. Alì ṣe ń ṣe ń bẹ́ẹ̀. Kí n bẹ́ẹ̀. Àbí lọ́dún 25 tí bàbá ọmọ tí mò ń ṣe mọ́ ní ìsàjẹ́ pé ẹja filẹ̀. Mo mọ àwé kan lórí rédíò tí mo ti kúrò tí a gba kí la gbà fún náà. Ó dẹ̀ pé ara jẹnẹrétọ̀ fún. Ó lọ́n fẹ́ máa ṣáàjì fóònù pé ó ní ìpèníjà ojú. Àṣà àwọn ará àwọn olólùfẹ́ wa wọ́n ra jẹnẹrétọ̀. A dẹ̀ gbé fún fídíò ẹ̀ wà lọ́wọ́ mi báyìí. Ó tún wá bọ́ sórí rédíò mi. Rédíò ọ̀rẹ́ mi yẹn wà lọ́nà òwúrò. Èèyàn mi dáadáa lónìí rédíò yẹn. Ẹnìkan tó wá jẹ́ra àwọn lísìnà wá pè mí pé a ṣé kò ṣe the same man ni. Mo ní ìjìnlẹ̀ ẹ lọ yí sí rédíò ẹ lọ gbọ́. Nígbà tí mo dẹ̀ ní nọ́mbà àwé yẹn lọ. Orúkọ mi ló wá dá níbẹ̀. Ẹnìkan ṣoṣo lè ní orúkọ mẹ́jọ. The same person náà. Mo ti fún ẹnìkan ní ẹ̀bùn ní ẹ̀mẹ́ta rí. Same person different name. Alin. Ẹlòmíì ní different voices. Ọ̀tọ̀ ni voice tẹ́ máa gbọ́ ní orí station 32 FM. Ọ̀tọ̀ ni rédíò voice tẹ́ tún máa gbọ́ lórí rédíò mi. Bàyà wá ń tiwa ọmọ ìgboro làwa. Tí n bá gbọ́ voice ẹ̀, mo ti mọ ẹni tó ní voice. Bàbá pẹ̀pẹ́ ṣé kò ṣe voice ẹ̀ mo gbọ́ bàbá ẹ̀ ti já sí.

0: a ti bẹ̀rẹ̀ bó ọjọ́ ti lọ ẹ̀ títí pé.
1: Mo ní pé ẹ̀jẹ̀ ni.
0: I'm sorry. Oya, ẹjẹ̀ mú wá sẹ́yìn díẹ̀ kẹ́ ẹ ti ẹ̀. Kẹ́ ẹ fi sọ̀rọ̀ àjìjà, kẹ́ ẹ wá gba odidi Kampala kan lọ́la, tẹ́ ẹ bá ti gbà. Ṣó ti yá?
2: Ọmọ tán lẹ́rù tó dẹ̀ ní
1: ìgbà ọmọ ọmọ gẹ̀gẹ̀ ọ̀fẹ́.
0: Gẹ̀gẹ̀gẹ̀ ìwé ní sùúrù pọ̀dá ẹ ní sùúrù ẹ má fi gẹ̀gẹ̀gẹ̀ dé tùrú ẹ̀kú òǹbí rédíò yìí yẹn ó hàn bá ẹ̀kú òǹbí.

lẹ́yìn iṣẹ́ ni ètò yìí délé akínbọ̀dé délé ìjìnlẹ̀ wọn wà ń bẹ̀ kórè ilé ayé láti bá kọjá pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tẹ̀yìn bá gbẹ́lẹ́yìn náà ló tún máa jẹyàn lẹ́sẹ̀ wọ́n ń ròyàn lágbára láti gòkè sí ni mọ̀dúpẹ́ ẹlẹ́dàá mi tí ò dójú tì mí lẹ́nu iṣẹ́ tí mò ń ṣe o torí láti ìgbà tí mo ti ń fi àwọn òyìnbó jẹ ń bọ̀ lẹ́nu iṣẹ́ yìí kò fọ́ mọ́ mi lọ́wọ́ rí tí máa yí ò bá ti pèsè aago má fi di aago méje àjẹpà máa sọ́dọ̀ ọjọ́ mẹ́jọ nìyẹn o rẹ fún wọn ní opportunity kan sí mo ti ń pè lápá bí wọn ní islam available.

0: ẹ ká bọ̀ padà.
1: Ilé iná, ilé iná.
0: Akọrin yìí mọ̀ lọ́tọ̀.
1: Mọ́nigadu, mọ́nigadu. Ìta ẹ̀dá, ìta ẹ̀dá. Ìta ẹ̀dá, ìta ẹ̀yà. Ọ̀gọ́mọ ọlọ́mọ jù sórí ìta o. Ọlọ́mọ mi ké. Ọlọ́mọ má dé ẹ̀tẹ́ mọ́ o, má máa wò lé. Máa mi lẹ́gbẹ́. Wọ́n lọ́mọ lọ́jà. Ọjọ́jà tán, òkòwò wálé, ó làbàtà ẹ̀d

0: Ajẹyinwa Ajẹyinbọ Abigba tẹ bẹjọ mọ ohun lo sagba da ẹlẹda baba ọmọ adọmọ padà wa sílé.
1: Bọ̀dá ẹni sùúrù bàtọ́là ní àwọn máa fi nǹkan kan ránṣẹ́ sí yín ṣe gbọ́. Lọ́la ẹ wá gbé aṣọ Kampala ńlá kan kẹ́ ẹ ràn kẹ́ ẹ máa fi sọ̀rọ̀ àjíjá. Bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lẹ́ eléyìí náà ń kọ́. Ilé lẹwà.
0: Ọlọ.
1: Ṣé àwọn yìí náà tún mọ àyùbá yẹn ni?
0: Gbogbo ọmọ ìdèmí ló mọ̀, ó jọ pé sọ́kùnrin ló ń gbọ́ ni.
1: Ọ̀ya ẹ kóra yín papọ̀, mo fẹ́ gbọ́ orin yìí. Ẹ kóra yín papọ̀. Hello.
0: Hello.
1: Wọ́n á kọ́rin jàre máa máa dì sọ́lé bá ẹ̀bùn yín o. Wọ́n á kọ́rin náà.
0: Ó yẹ ọmọ kan ní ọjọ́.
1: Ẹ jẹ́ kí ìyàwó yín kọ́ lórúkọ àwọn ọmọ.
0: Ìyàwó mi bàjẹ́ náà ìyàwó mi máa ń gbọ̀.
1: Ó yá.
2: Èlèrè ò dá o.
0: Mo ní ìjà ò dá. Àlọ́ká ń bẹ́ ní ilẹ̀ yìí, ojoojúmọ́ náà ń pawó tó gbóná jù wò síjà lọ. Orúkọ délélé ni la fi mọ̀ wọ́n
1: káàkiri. Ẹbẹ̀ ní mo bẹ̀.
0: Ẹbẹ̀ ní mo bẹ̀ yìí ooo.
1: Ìdọ̀bálẹ̀
0: ni màrí ṣe ń fẹ́ ìyàwó mi.
1: Ẹ̀túbẹ́ fẹ́ ìyàwó mi ìléyàwó yín. Bọ̀dá yìí, ẹ wá gba ẹ̀bùn ní ọ̀la, ṣe é gbọ́ lórí ètò yìí. Bàtọ́là rán mi sí yín, tẹ́lẹ̀ wá gbé Kampala tó ṣe dáadáa kẹ́ ẹ rán. Àyùbá jẹ́ kẹ́ ẹ ń wìlì lélẹ́lẹ́. Orúkọ yín lẹ́ẹ̀kan sí. Orúkọ yín.
0: Àtàdá Adéyẹmí.
1: Mi gbọ́.
0: Àtàdá Adéyẹmí.
1: Àtàdá Adéyẹmí láti inú garage.
0: Bẹ́ẹ̀ ni láti inú garage.
1: O ti dàbẹ̀. O ti sèfù nọ́mbà yìí. Ẹ jẹ́ máa lọ lélẹ́lẹ́ àwàdé lọ́la. Ẹ lẹ́mẹ̀ yín olólùfẹ́ wa. God bless you, Rego. Délé Akínbọ̀dé lélẹ́ ìjìnlẹ̀, ó dúró kórì. Sọ́mọlúwẹ̀ tí ó jọṣẹ. Bàtọ́là ojú ò ní ti ẹ̀gbọ́n. Bàbá ẹni tó kù fún mi ń bàbá nù. Kí lọ́mọ bá ń pa báyìí. Ali, thanks so much. See you tomorrow. Catch ya.
3: What matters to me is to become a sugar.
4: Ọ̀jẹ́ ti kú òní tàná, egun ti dòwó. 32 FM 94.9 Laughter House orí òkè téńté Premier Mọ́kọ́lá Ìbàdàn.
5: Ẹyin tẹ̀mí báwo ni gbogbo ẹ̀yin olólùfẹ́ mi. Orúkọ mi ni Aisha Lawal. Mo fẹ́ kí ẹ bá mi gbọ́. 32 FM lórí ìkànnì 94.9.
6: Ẹ lè wá disappointed. Àkàrà wòǹgbà ló kájú ẹ̀kọ́ gìrì ká mú yangan.

0: ayé lálẹ́ tí ò lè dùnkú. Ọ̀rọ̀ gan jíjọba bá àwọn ọ̀rọ̀. Ìjáyà tó ń jẹ́ àyà láyà gàràgà. Ẹ̀mí inú àwọn awòlíì. Ẹ̀rí ńlá ti ń yí ọ̀rọ̀ mi. Òrọ́mọlájò sọ lédè ọmọ. Òrọ́mọlájò kọ́mọdájò. Òfin dọ̀rọ̀ tó ń wo èṣù mọ́lẹ̀. Alábẹ́nu àṣà sí. Alábẹ́nu àṣà sí. Àtàmọ́tà sí. Tọ́lọ́n bá dìsáàdì wípé òun fẹ́ gbọ̀nù ẹ̀dá. Yóò jẹ. Láti sí bá lọ bílẹ̀ púpù kọ́. Kò ní ogún àtàmọ́tà sí.
1: Jesus.
0: Tọ́ bá béèrè ẹ̀mí anybody lọ́wọ́ èèyàn. Kò sọ tó lè dúró mú. Ó ní kọ́ ní kì í sọ fún béèrè ẹ̀mí. Kéèyàn á níjọ ó dàn jẹ́sáré lọ wọṣọ. Ọba àwọn ọba sọ́gìrì. Fọ́gìrì, wọ́gìrì, bìgìrì lulẹ̀, àdúpẹ́ lọ́wọ́ rẹ̀, a tún ti dé báyìí o, àwa tún la tún wà mí, ọlọ́run gba ìṣàkóso, And why you dey dance around? Can you please obey the order and stay same from where?
2: Can you stay on the straight line?
0: On the straight line, bro.
3: Abedipele,
0: duro sibe. Pele, duro sibe. Jesu Oluwawa.
1: Amen.
0: Eja ko imu wole bayi. Wa fẹ́ lú mi lórí ẹ̀jẹ̀ wọn ní
1: ìgbà tí
0: ṣe tó wá sọ ń tọ́tì ẹ̀jẹ̀ wọn mi ṣé wọ́n ló lè dé ní. Ó dá tó bá rí bẹ́ẹ̀ yín akọrin. Happy Sunday. Happy Sunday. Wo ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ kó sọ fún yín pé ò ní pasun ayé. Èdè wòlíì.
4: Ọ̀sọ̀tọ̀lì ọ̀dọ̀tọ̀. Ọ̀sọ̀tọ̀lì ọ̀dọ̀tọ̀. Ẹ̀kọ́ oṣù mẹ́sù. Oṣù bẹ́ẹ̀dẹ̀.
0: Kaibi, 214. 214. Rastodo Jesu, ma se duro.

0: ẹsẹ lóró.
1: Kí ni ẹsẹ? Abẹ́ tọrọ ìdáríjì ẹsẹ. Gbogbo ẹsẹ tá a ti ṣẹ, bàbá dáríjì wa. Ẹsẹ jẹ́ yìí tá ń jẹ bí ẹni jẹṣu. Ẹsẹ yìí tá mú bí ẹni mọ́mẹ́. Ẹsẹ nínú bedroom, nínú kitchen, nínú toilet.
2: Ẹ sọ lórí bedroom, sir.
1: Okay, ẹsẹ lórí bedroom. Ẹsẹ nínú mẹ́tò.
3: Nínú hotel.
1: Nínú hotel àbí, hotel wo mẹ́? Ẹsẹ nínú hotel. Ọlọ́run dáríjì wa.
3: Nínú mission house.
1: Ẹ wíẹ̀. Ẹsẹ nínú mission
4: house. Alágbára o.
1: Alágbára o. Ẹ.
2: Nínú jacuzzi ló fẹ́ sọ. Jacuzzi.
1: Ṣé jacuzzi ló gbé báyìí?
2: Jacuzzi. Wọ́n máa ń sọ́ọ̀kì omi síbẹ̀ sọ, ó máa ń ní foam.
1: Ok.
2: Ọkọ àti ìyàwó lè wà nú ẹ.
1: Ẹsẹ ní. Ẹsẹ nínú jacuzzi. Ọlọ́run dáríjì wa. Ẹsẹ ní. Àní last time ó ń bọ̀, bàbá ń dáná lọ́wọ́. Wọ́n dí oúnjẹ pamọ́ ẹsẹ̀
5: ni. Ẹsẹ̀ wèrè wo nìyẹn. A ṣe jẹ́ ẹsẹ̀. Ṣé ìmọ̀ tẹ́ sọ?
3: Ẹsẹ̀ ni.
5: Don't tell me. Ẹ̀wọ̀n ìtọ́tọ̀ láti àgbòlò kan ni.
1: Bàbá love your neighbor as yourself.
5: Nígbà tí yóò sẹ́ kò jẹ́ tí ìwà jẹun kọ́ débi tí neighbor àfẹ́ jẹun. Love your neighbor as yourself. Yourself gan ṣì manage rẹ̀ sí àgbòlò kan tó wà kọ́mọ́ fẹ́ jẹ. Ẹ wá ní kájọ̀fún
1: neighbor. Ṣé gbé pamọ́ àbẹ̀wò ìpamọ́?
5: Get and only love your neighbor as yourself. Ìwọ gan fúnra
2: yourself
5: kò jẹun. Débi tí neighbor sọ pé kó gbóúnjẹ wá láì ṣàgbọ́dọ̀ kó tó lè tó wọ gan fúnra
1: ẹ. Ẹ̀wọ̀n yé mi bọ̀ still ìwà ìkàlẹ̀ ṣì wúyẹn. Ṣé gbé pamọ́ àbẹ̀wò ìpamọ́?
5: Eléyìí doubt. Ṣó ìgbọ́n tí mo sọ ni.
2: O wá ní kí neighbor
5: jẹun. Neighbor jẹun.
1: Ṣé tí mi wá sọ fún ni kò ní kò gbé pamọ́ yìí? Àjọ pin jẹ, àti ẹjọ pin jẹ.
5: Mi wá sọ fún yín
1: ní kò lè sọ. O dá tuntun tọ, bàbá ọmọ ìdá tẹ́jẹ́
5: máa kú ọ̀nà kọrin. O kọ́ kú.
1: Olúwa dáríjì wa. Àwọn akọni ti ṣẹ lọ rẹpẹtẹ.
5: Yàtọ̀ sí bàbá wọn.
1: Bàbá wọn ti ṣẹ lọ rẹpẹtẹ.
5: Mímí.
1: Baba,
5: ṣé mo sí gẹ̀lẹ́?
1: Baba,
5: ṣé mo sí gẹ̀lẹ́?
1: Ẹsẹ̀
5: dùn. Oh please, ẹjọ́ tó tọ́ ṣé mo sí gẹ̀lẹ́? Ẹjọ́ ṣé mo sí gẹ̀lẹ́?
2: I don't like this.
1: Bíbélì sọ wípé.
5: Lẹ́tọ̀ yà wá.
1: Bíbélì sọ wípé. Òdodo wá dàbí àkísà ẹlẹ́gbẹ̀. Ẹlẹ́gbẹ̀ ni àkísà ẹlẹ́gbẹ̀.
5: Àkísà ẹlẹ́gbẹ̀.
1: Mi
5: ń ṣe ẹlẹ́gbẹ̀.
1: Ẹwà àkísà
5: ẹlẹ́gbẹ̀. Aṣọ ni
1: Ẹjọ́
5: ṣe lókàn ẹjọ́. Kí lókàn ẹjọ́? Kọ̀ríkà, please. Ẹjọ́ kò. Oye ìjọ́ kí hallelujah.
6: Hallelujah.
5: Gbogbo ìjọ́ kí hallelujah.
6: Hallelujah.
5: Ẹjọ́ kíkà, please.
7: Ó wà fún mi pàlú ìpọ̀ ọmọdé ṣe. Mo bẹ́ ṣe mo tiẹ́ ṣe mo ṣílá ìyàlẹ́. Ṣé mo don't tell me?
5: Kí lẹ̀ ń bá mi?
1: Ẹjẹ́ kọ́ ká ìwé.
8: Àwọn ẹ̀ṣẹ́ yín fún mi kàbà parí program máa máa kà mọ́ fún mi. Mo ní bí ẹ̀ṣẹ́ bí mi kì
5: í ṣe. Ṣẹ́fẹ́ rọ̀nù wọ̀ sá. Ṣẹ́fẹ́ rọ̀nù wọ̀.
1: Ẹ̀dí hallelujah.
5: Hallelujah.
1: Bíbélì kíkà fún ìsìn ọlọ́dọ̀ tí ò ní.
5: Káwọn bàbá wọn kò gbọ́ ni. Kọ́kọ́ ilé rì.
1: I don't know.
5: I don't know.

0: Iju, alu ẹni si o n ke,
1: lati
0: ọwọ emi lati jẹ
2: wo lọwọ esu iju ni lọtọ
0: iju ni na baba yo stupid girl ara ikorodu ni
2: iju saga
0: please na orderliness please
2: iyara paja ni
0: yes
1: nigba ti o si pa wẹli ogoji ọsan ati ogoji oru lẹyin naa le mi pa
0: ma bi esi baba n ti
2: lọ ẹyin na lati o le gba lo njẹ bẹ
0: o kan le di pa jesu se mi amu ale garu e
1: mo ni ka ẹjẹ kẹta nigba ti olu jẹwo di ọdọ rẹ o ni bi iwọ ba se ọmọ larun pase ki okuta wọnyi di akara oyinbo
0: oyinbo kẹ akara akata ni di akara ewo lo oyinbo to tun fi si
1: pase ki okuta wọnyi di ke n di akara
0: sọfọ ọrọ
1: èyí tí wọ́n dín gbẹ
0: táwọn ṣe crown kàtọ́ akamuẹ̀rì ṣùgbọ́n bá tó bá gbùfẹ́ nínú chọ́ọ̀chì lẹ́yìn lẹ́tọ̀ọ́ káì bá tó bá gbùfẹ́ nínú chọ́ọ̀chì kọ́ mi bastard ó pè mí kí n máa pè é kí n máa pè é tó ń bà wá àbẹ̀bí ká àkàrà ibù
2: wọn bá wa kà
0: bẹ́ẹ̀ni láti ẹ̀rí òkọ́ máa wà
2: mẹ́rin tó bá ń bá wọn káyé
0: wọ́n tó kúrò àtọ́bìnrin wọn ó pè mí.
1: A ti kọ̀wé rẹ̀ pé ẹnìkan kì í ó wà nípa àkàrà nìkan bí kò sí nípa ọ̀rọ̀ tí ó ti ẹnu ọlọ́run jáde wá. Ní báyìí ni a parí ẹ̀kọ́ kíkà náà kí olúwa kí ó bùkún kíkà àti gbígbọ́ ọ̀rọ̀ rẹ̀.
0: Ṣé oye yìí sa? Ṣé gbọ́ka ẹyẹ yìí?
3: Àkàrà.
0: Ẹ lọ máa kà ń lé. Please testimony. Yes. Favour ni testimony. Ṣé a jẹ́rìí ẹ̀ pápápá? Pápápá.
2: Àgbẹ̀dì kúrò wájú mínísítà ọ̀gọ́n
0: kúrò ògùn ọ̀dọ́dọ́ wọn. Ó máa wù ẹ́ olùkọ́ ni mímọ́ ni wọ́n.
4: Thank you very much.
5: Ayi ya lu ẹsẹ.
4: Thank you so much.
0: God bless you. Oya jẹ́rìí ẹ̀ kí lè tó ojú ẹ̀ fún kẹ̀kẹ́.
4: So daddy ní abatẹ 3 years ago.
0: Sọ̀rọ̀ sókè jẹ́ agbó ẹ̀ dáadáa.
4: Abatẹ 3 years ago. Ọkọ àǹtí mi wọ́n travel out.
0: Ok, ó lọ Ṣẹ̀ngẹ́n.
4: Wọ́n ṣá travel out.
0: Visa Ṣẹ̀ngẹ́n lè
2: jẹ́. Ẹpẹ̀lẹ́ bàbá ọ̀sùn Ṣẹ̀ngẹ́n ṣe.
0: Mẹ́nu sọ́run ojú Ṣẹ̀ngẹ́n ṣe wò.
4: So àti wá di 2 years sí ìsìn
0: ìṣá. After tó lọ.
4: After tó lọ.
0: Wọ́n ti lo bí ọdún kan ń bẹ̀.
4: Mẹ́ta. So 2 years ó máa jẹ́ 5 báyẹn. Ọkọ̀ reach out sí àǹtí mi ni pé wo ìyàwó mi o ex ìyàwó mi o mo ti rí akátá lọ́n tí mo fẹ́ fẹ́ o pé kí àǹtí mi máa lọ ní ìlọ títí wọn.
0: Jesus.
4: Àǹtí mi wá wọn pé mo ṣe wá fitamin olóbó ni mo kọ̀ pé ọlọ́run orí òkè bàbá wa ni mo ṣe bẹ̀rẹ̀ sí ní gbàdúrà ni pé ọlọ́run orí òkè báwa dá sí ọlọ́run ṣáà báwa dá sí o láti mo ṣe bá yín sọ̀rọ̀ yìí wọ́n ṣáà ti lé ọkọ àǹtí mi wálé.
1: Akátá ti wá kú.
4: Mi mọ̀ kò wọ́n ṣáà ti lé ọkọ àǹtí mi wálé. So ibi tí wọ́n lọ gọ́gọ́ nísìí báyìí ni pé wọn ò níṣẹ́ tó ń ṣe.
0: Ok.
4: So
0: àǹtí ẹ̀ wá ń kọ́ position wo làǹtí ẹ̀ wà.
4: Wọ́n ṣá
0: àwọn méjèèjì jọ wà bí.
1: Ẹn tó wálé wà lé yòó.
5: Wọ́n máa bọ ṣọ́ọ̀ṣì lọ́kọ́ tí bàbá fún wọn iṣẹ́.
0: Ìfunni ẹ̀jẹ̀gbẹ́nu sọ́hùn. Ẹjọ́ parí ẹ̀rí.
4: So mo wá wò pé ti máa fi ṣí ẹ̀tẹ̀ sí mo ní bóyá dájú máa lè.
0: Ọlọ́run tèmi kọ́ ló fà wọ́n wálé o. Kì í ṣe ìpè mí ò lọ́wọ́ sí.
4: Ọlọ́run
0: orí òkè yìí ni mò ń gbà. Mo ní lórúkọ jésù ọlá àbáyé sẹtù ẹ.
6: Praise the Lord.
0: Hallelujah.

Àwọn bàbá wa ti sọ̀rọ̀ náà, wọ́n ní ìgbà mẹ́ta ni ìgbà ìdánilé ayé. Àdúrà wa ni wípé alẹ́ kò san wájú òwúrọ̀ lọ. Ẹ̀ka alẹ́ sà, ẹ̀ka alẹ́ mà, ẹ̀ka alẹ́ lọ́mọdé, ẹ̀ka alẹ́ lágbàlagbà. Àwọn abínú ẹni tí Emperor Pig Peters tí wọ́n mẹ́nu bàyí. Tí wọ́n ó le gan ni o, kọ́lọ́wọ́n bá òkè kó máa gbá ni o. Ẹlòmíì mọ́ bá bí léèrè kí ti ẹni lágbájá yìí ṣe fún ẹ tó o fi kórìíra ẹ̀ tó báyìí gan. A sì sòótọ́ wa ní kò ṣẹ̀mí o, ń tilẹ̀ ń tọ́lọ́run o, kò ṣẹ̀mí o, mo kàn ń bá aṣọ́rogún lásán ni o. Wa ri wipe baba n gbadua ka ma gba tawon abinu eni na ka ma gba ti won loto loto oro yen o kari weti gan ni o wipe ko semi o n ti le n to lohun o ko semi o mo kan ba asorogun ni o da na lo ma gba won oro bi e so ni kan ni Kí gan ni, kí ló fi ń ṣagbára gan? Wọ́n máa wá wádìí olúwẹ̀ káàkiri. Ẹnlẹ́ bàbá o, màmá ẹ̀nlẹ́ o, àkọsẹ̀ jayé lágbájá la bèrè o. Kí ni fi ń ṣagbára gan? Ẹ bá ń gbé wo máa mi, owó ni ìmáa mi. Ẹ bá ń gbé wo báa mi, owó ni ìbáa mi. Ẹ bá ń gbé wo, ẹ bá ń parawo ẹ̀rẹ́ ni. Ẹni wọ́n sì ń perí ẹ̀, ó wà níbi tó ti mẹ́mu ògidì. Tí ò ti ẹ̀ mọ̀ wípé ewu kan ó ń fo òun dá lọ́wọ́. Kò ṣẹ̀wá o, ní tilẹ̀ ń tọ́ Ọlọ́run kò ṣẹ̀wá, a kàn ń bá aṣọ́rogún ni o. Kábíyèsí Ọlọ́run. Pẹ̀lú orin Emperor Pig Peters yìí ni mo fi ń ké yín pé ẹ káàbọ̀.

tẹ̀síwájú lórí ẹranko tá ń sọ̀rọ̀ lálẹ́ pygmy hog ẹ̀yà ẹlẹ́dẹ̀ gànkan ni ṣùgbọ́n ó kàn jẹ́ pé ilẹ̀ asia pàápàá ní india ni àwọn wà ìwọ̀n bá sì làwọn tó kùnú gbó òfin ó sì dè wọ́n ní orílẹ̀-èdè india ẹnikẹ́ni ò gbọ́dọ̀ pa wọ́n wọn ò gbọ́dọ̀ ṣe ṣùtá kankan sí wọn wọn ò gbọ́dọ̀ gba apá ibi tí wọ́n ń gbé wọn ò gbọ́dọ̀ bàjẹ́ ibi tí àwọn koríko tó bá pọ̀ àwọn koríko tó tutù mìnìmìnì ibẹ̀ làwọn ẹranko yìí ni wọ́n fẹ́ràn láti máa gbé ibi tí koríko tó bá pọ̀ dáadáa ni wọ́n fẹ́ràn láti máa gbé àwọn ẹranko yìí onítìjú ẹranko ni wọ́n àárọ̀ títí lọ dọ̀sán títí lọ dìrọ̀lẹ́ ni wọ́n máa ń jáde láti wá jíjẹ tó bá dọwọ́ alẹ́ kálukú a ṣe kíni kálukú a wọ ibi tí wọ́n ó sùn wọ́n sì máa ń ṣe ìtẹ́ni wọn ìkan sùn síbi tí wọ́n bá rí ṣá wọ́n máa ń ṣe ìtẹ́ ìtẹ́ wọn ó sì máa ń yàtọ̀ ibẹ̀ ni wọ́n ń sùn sí òun ló máa ń dáàbò bò wọ́n àwọn ẹranko ìbọn ṣe ń jẹ koríko tí wọ́n ń jẹ èso tí wọ́n ń jẹ ewé bẹ́ẹ̀ náà wọ́n tún máa ń jẹ àwọn ẹran kéékèèké bíi kòkòrò bíi àwọn aláǹgbá kéékèèké àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ pygmy hog wọ́n tún máa ń jẹ àwọn gbòǹgbò ìtàkùn àwọn ẹranko yìí báwo ni wọ́n ṣe ń bára wọn ṣe kíní bolo kéjì bolo báwo wọ́n ṣe ń ṣe yùnkín yùnkín wọ́n máa ń gùn lera wọn náà ni wọ́n sì jẹ ẹranko kan tí wọ́n máa ń sábà jọ wà papọ̀ pàápàá àwọn abo àti àwọn ọmọ wọn wọ́n máa ń tó bíi mẹ́rin sí mẹ́fà nínú ẹgbẹ́ kan bí ìgbé mọ̀lẹ́bí ni wọ́n máa ń gbé

0: And a whole lot more. Classics from three decades ensures keeping oldies and music legends in your memory. The password game gives you an opportunity to win something good simply for tuning in. Music Celebrity Birthday runs off the program on weekly basis. Join Sanjay on Classic Saturday and Sunday evenings from 9 up until 10 o'clock. Right here, 32 FM, 94.9 radio station. Together, let's reminisce.
1: Honorables! Nisa, yiti yon bobo yara bi asha, ororun, lati padanu ajoshe re. Pẹ̀lú àwọn ènìyàn tó ṣe pàtàkì sí ọ. Ìdí rèé tí Trophylaga ṣe ṣe àgbékalẹ̀ ètò àsopọ̀ fún àwọn honorables. Ṣàwárí àwọn honorables ẹ lọ́jọ́bọ̀ Thursday. Ó jẹ́ àmì ìfara ẹni jìn ìpè láti jọ gbé Trophy Premium Lager kan sókè. Ká sì ṣe pẹ̀kí rẹ̀ kí ara wa lẹ́ẹ̀kan sí. Nítorí láàrin gbogbo rẹ̀, àwọn honorables a máa dúró gbọ̀n lẹ́yìn ara wa. Ṣàwárí àwọn honorables ẹ lọ́jọ́bọ̀ Thursday ọ̀sẹ̀ yìí. Trophy Premium Lager, ọtí tí a pọn fún àwọn àkókò ọ̀wọ̀. Kì í ṣe fún ẹni tí kò tíì pé ọdún 18

0: súnmọ́ regina náwó díẹ̀ fún àlàyé sí kàn sí wa lórí ẹ̀rọ yìí 0800 800 8080.
1: Mọ́kàn jókòó rẹpẹtẹ nǹkan ṣe stíìzì rẹ.
2: Are you ready?
3: A ṣe la campagne tropicana.
1: Gbèsè 32FM kò rẹ́rìn-ín. Kọ̀mpúṣọ̀ ló fìtì rẹ̀.
4: 32FM 94.9 Laughter House Orí òkè tètè Premier Mọ́kànlá Ìbàdàn.

pẹ̀lú àdá àpọ̀jù ìdísígun mọ́ gàlígàlí ọ̀pàpà àmọ̀tí pápá láyà bí òkè bó dé. Wọ́n ní ọmọ pọ́n lórúkọ tẹ́gbẹ̀ wọ epo ọmọ dùn lórúkọ tẹ́gbẹ̀ wọ yọ àfi òní wọ jàkẹ́ tẹrútọ mọ́mọ́ torí pé tẹrútọ mọ́ ní pé jọ wò líìlí. Ìbọn ọlọ́run Èdùmọ̀rì ìbá pẹ́tẹ́lé ọwọ́ ìbá pẹ̀tẹ́lẹ́ ẹsẹ̀ ìbàlàwọ̀ òṣùgbóbìnígbòdì ìbàlàdókò sódọ̀rọ̀ lójú ọ̀la àlùgbẹ̀lọ́lọ̀ ráyè. Mo kí yí ibikíbi tẹ́tí lásìkò mo kí yí pé ẹ kú àmójúbà mi o lórí ètò tẹ́tí lórílẹ̀ tẹ́tí ń retí ètò àgbọ̀kọ́gbọ́n tá a pè ní ẹ̀wọ̀n òjọ́lé lórúkọ aláṣẹ àdìgbìmọ̀ iléeṣẹ́ rédíò 32 FM 94.9 tá a gún wá sí òkè téńté ilé oye. ilé tuntun wa tá a pè nílé ẹ̀rín laughter house lórí òkè téńté mọ́kànlá nílùú ìbàdàn òmòfin kìí orúkọ tí mi gẹ́gẹ́ ní akeem hamzat èmi lọ́mọ ojú òjé boko méjì ọmọ ọpọlọ jẹ́gẹ́dẹ́ etí ìyẹ́mẹtú ẹ̀là boko tí ọ̀pọ̀lọpọ̀ jẹ́ ẹ̀gà láyé fún àbàdàn.

kò sẹ́ni tí ó mọ̀ wípé ẹ̀wọ̀n ọ̀jọ́lé kò sẹ́ni tí ó mọ̀ torí pé ọ̀sọ̀ọ̀sẹ̀ làá máa ń pariwo ẹ má jẹ́ àdáràn ká mọ̀ sí tó lè mú wa má gbélé ká mọ̀ sí tó lè mú wa dúró ní ọgbà ẹ̀wọ̀n. Mẹ́wàá ṣẹlẹ̀ dúníyàn o mẹ́wàá ṣẹlẹ̀ gidi gan ni àwọn èèyàn sì tún dáràn àwọn èèyàn dáràn o. Ṣé ẹ mọ̀ pé ètò ẹ̀wọ̀n ọ̀jọ́lé ìdètò tá a máa gbọ́ tí máa já mọ̀ pé ọgbà ẹ̀wọ̀n àti ilé wọn ò bára mu kò jọra wọn tá a ti máa mú àwọn èèyàn gbàǹkàngbàǹkàn àwọn tó pé wọ́n ti gba ọgbà ẹ̀wọ̀n kọjá ọ̀rọ̀ tẹ́nìkan dá tó gbé dọ́gbà ẹ̀wọ̀n láti orí ètò láti máa mú wá fún yín. Lálẹ́ yìí ohun tí a gbọ́ táì kọ́gbọ́n lórí ètò ẹ̀wọ̀n ọ̀jọ́lé ọmọ tó ga yàtọ̀ gidi gan mọ̀ ni bébè tẹ máa sọ lọ́sọ̀ọ̀sẹ̀ ẹ̀yin bímọ bímọ ẹ dákun ẹ jẹ́ àbójútó àwọn ọmọ wa o pàápàá àwa tá a bí obìnrin obìnrin kò ṣe é dátọ́jú o kí mo wí kò ṣe é dátọ́jú iléèwé làálàá ara wọn ibòmí ni wọ́n máa kọrí sí òbílòlù mọ̀ pé ó dáa o jẹ́ lọ wọ ọmọ mi ní skul tó wà mo fẹ́ lódìdì surprise visit kọkàn gbọ́dọ̀ dàgbére pọ̀ mọ̀ mi mọ̀ bọ́ o ta lẹ́yìn ẹ rí ọmọbìnrin a rí ayé ìṣàtúnlòkọ arábìnrin yìí ẹ ní kí ló ṣe ó ní ọ̀rẹ́kùnrin rẹ̀ yìí bí bàtí wọ́n pe chance yẹn náà ni wọ́n fi bá ní àjọṣepọ̀ kò yẹ yín àwọn méjì lórí òun nìkan at the end wọ́n pa kí ló tó bẹ́ẹ̀ nílùú tó lọ́ba tó níjóyè ẹ dákun sí tí àbá tiẹ̀ ṣiṣẹ́ tó rọ́ọ̀fù sáà ní jẹun ni ìwọ bíríkìlà bíríkìlà lọ́wọ́ arákùnrin yìí o àwọn méjèèjì bíríkìlà ni wọ́n o alipọ́mọ àkọsẹ́ gan ni ọmọ àkọsẹ́ nǹkan tiẹ̀ kéréjé pé ọmọ 16 years ọmọ ọdún mẹ́rìndínlógún ẹ̀yìn méjì lórí ọmọbìnrin kan ṣoṣo àdìjẹ́ǹdì náà ẹ pa àmọ́ kí wọ́n á mọ̀ àbẹ̀tẹ́rẹ́ yẹ ọmọ 16 years yìí ẹ máa gbọ́ o ọwọ́ pé ọmọ nípa ìṣẹ̀lẹ̀ yẹn lòun náà bá rẹ̀ lọ́gbẹ́ ẹ̀wọ̀n kò yẹ yín ọmọ nípa ìṣẹ̀lẹ̀ yẹn ọdọ́ pa rẹ̀ tẹ́yìn mọ́ pé tára lẹ́ni bá ń jẹ kòkòrò kòkòrò ẹ̀rẹ̀ irú rẹ̀ kò ní jẹ́ kékeré ní ọ̀sẹ̀ kò ní jẹ́ ká sùn. If you see something say something ẹlòmíì ò rí nǹkan kò ní sọ̀rọ̀ lóko bá òun tiẹ̀ ọmọ nípa tó ṣẹlẹ̀ dáadáa àmọ́ nígbà tí ń ṣẹlẹ̀ lọ́wọ́ kò sọ ọ́ ta kò yẹ yín ẹ gbọ́ wíwúrí lálẹ́ yìí kí mo wí lẹ́nu arákùnrin ọ̀hún tó ń bá ọmọbìnrin lájọṣepọ̀ tó sì tó wá fún lọ́rùn pa tó tún wá pa láì sí pé ìyẹ̀jẹ́ ẹ̀sìn ìyẹ̀jẹ́ nǹkan kòkòrò ó bá lájọṣepọ̀ ó tún pa. Alẹ́ yìí náà lágbọ̀ gbogbo ẹ̀ kí mo wí fún yín alẹ́ yìí náà lágbọ̀ ẹ sábà kó di rédíò yìí mẹ́wàá ṣẹlẹ̀ o.

0: ẹgbẹ́ máa gúrẹ̀
1: yín ọlẹ́rọ
0: ò ní mọ̀nà gbẹ̀wọ̀n
1: ìdọ́gbẹ̀wọ̀n o kìràkìta òun láyé káṣá máa
0: kí the younger dance ti yọ́ǹgì a ṣẹ̀wọ̀n láyé pẹ̀lú àwọn ẹbí ẹ̀.
2: ẹ̀wọ̀n òjò lẹ
0: ìjọ mọ́tò yìí gbẹgẹdẹ gbẹdẹ yìí dẹ gbọ́ yìí
2: tó wà lẹ́wọ̀n
1: ọ̀rẹ́ mi ṣe jẹ́jẹ́
2: ẹ̀wọ̀n òjò lẹ
0: orí mi. nígbà tí a kó adé eléwé ran láti eléwé ran àwọn ọlọ́pàá bẹ wọ́n ṣe iṣẹ́ gidi gan ni.
1: ẹnìkan ló máa ṣàṣe máa ṣe.
0: àwọn ọlọ́pàá eléwé rẹ ní ẹ lè dúró síbí o torí pé ọ̀daràn pọ́nbélé ni yín ọmọ ọlọ́mọ tí ọ̀sẹ̀ yìí ẹ bá alájọṣepọ̀ tán ẹ sì tó yín lọ́rùn ẹ wá gbé òkú rẹ ẹ lọ sọ sínú odò.
1: mo wá ní ẹfẹ kọmọ yìí wà nínú bẹrẹ rin.
0: ṣé ìyẹn bóbìnrin la bóbìnrin ni.
1: ẹwọn.
0: wọn sọ lé àwọn arábìnrin yẹn wọn sọ di nǹkan mìíràn.
2: èyí
0: tó wá burú jù ni pé wọn ní ọmọbìnrin kan tí ìyá rẹ bí láyé lọrùn nìyẹn.
2: ẹwọn òjò lẹ orí mi máa jẹ dèrò ẹwọn.
0: ọmọbìnrin kan tó bí táwọn òbí bàbá àti ìyá rẹ bí lọrùn láyé àti lọrùn nìyẹn.
1: akim amza
0: wọn pa o.
1: alomi lamu kí lọ
0: yìí. wọn rán lọ sí ọrọ asante.
1: a ṣe jẹjẹ o.
0: láì ṣe wípé bọ́yá nìkan lọ́rọ̀ wọn pé wọ́n fẹ́ lo páàtì ọmọ ọlọ́run ọmọ tó ṣẹlẹ̀ wọ́n pa o wọ́n ṣàwọn èsì láìfọ ọmọ yẹn. oh god.
1: that your distance.
0: ǹjẹ́ dẹ́gbẹ̀ pé at the end wọ́n gbé lọ sí kóòtù gbé délé ẹjọ́ adájọ́ ní hàn-án. ah ẹ kọ́kọ́ mú ìyọ́mọ kékeré 60 years ni ẹ mú kó lẹ́gbẹ̀ẹ́ wọn ná ẹ mú mọ́ lọ sí wẹ́fíà.
2: ọlọ́run fún wa ní òmìnira
1: nínú ilé wa
2: ẹ̀wọ̀n òjò lẹ orí mi máa jẹ́ dẹ̀rọ ẹ̀wọ̀n.
0: prophet philip adesina ẹ mọ̀ ní mọ̀nà gbẹ̀wọ̀n pẹ̀lú ẹ̀yìn àtẹ̀yẹ bíi yín bọ́dọ̀ wáyé lórí facebook wa ni o.
2: òjò
0: lẹ orí mi máa jẹ́ dẹ̀rọ ẹ̀wọ̀n. ti ẹjẹ bi àbí ẹjẹ bi wọn làwọn ọjẹ bi ẹjẹ bi kẹ.
1: mo sọ tèmi sẹ.
2: ẹwọ òjò lẹ
1: orí
2: mi máa jẹ oṣù.
0: ọ̀dà bẹ́ẹ̀ bí ṣe pín ẹ̀jẹ̀ bí òun abẹ́kúta la wà yìí lélẹ́wẹ́ ìran kóòtù tá a sì wà yìí náà kóòtù abẹ́kúta ni ọ̀yà ẹ kó ẹ lọ sí ọgbẹ̀ ẹ̀wọ̀n abẹ́kúta nígbà tí ẹ bá ń wá kóòtù tí ẹ ń lọ tí ẹ ń wà látọ̀gbẹ̀ ẹ̀wọ̀n wọ́n mọ̀ báwọn jẹ́bi báwọn jẹ̀bi ẹ̀yìn kọ́ yìí àwọn méjèèjì tí wọ́n di ọmọbìnrin lójú tí wọ́n pa ẹgbẹ́ ẹ̀jẹ̀ tí wọ́n lájọṣepọ̀ tán wọ́n bẹ ẹjọ́ gbé wọn mẹ́kúta o wọ́n bẹ ẹjọ́ wọn kò tí ì parí ìbí náà máa fún injury back nígbà tí ẹ bá jọ́jú tí ẹ bá fún wọn ìdájọ́ tí ẹ bá fún wọn máa jẹ́ kẹ́ ẹ gbọ́ lé gbára lé ẹ gbọ́ ẹjọ́ sì wà ní kóòtù báyìí o kò tí ì parí tán àní rógùn ẹgbẹ́ wọn.

0: Hello. Ẹ kalẹ.
1: Ẹ kalẹ sa.
0: Orúkọ yẹn àtibẹ̀ tí ń tọrọ.
1: Kíni náà làwọn ènìyàn.
0: Orúkọ yìí.
1: Mọ́ṣúbà Gbọ̀lá Jàdí.
0: Láti bo.
1: Kíni náà jìbì ni wọn ọ yẹ.
0: Ọ̀dà
1: kò burú. Ọ yẹ kankan.
0: Ọ̀dà kò burú. Ẹsẹ̀ àdúpẹ́. Ẹsẹ̀ àdúpẹ́. Hello. Hello. Hello. Ọ̀dà kò burú. Ẹja bọ̀ mú lọ́gbọ̀n kẹgbà náà. Hello. Pélé Jẹ́sì. Ẹ̀kalẹ́.
1: Ẹ̀kalẹ́ Alóńdámù.
0: Orúkọ yìí o. Pélé Jẹ́sì àwọn ti bọ̀ tẹ́lẹ̀.
1: Pẹ́ẹ̀ni wájú bàbá.
0: Ami.
1: Ẹ máa tẹ̀síwájú.
0: Ami ni yàrá bi.
1: Ṣé ẹ rí ọ̀rọ̀ yẹn sàn?
0: Jo.
1: Tóbi kan tó wú bẹ́ẹ̀ ni wípé ẹ tó pààyàn yẹn gan. O ti wà lọ́wọ́ òfin báyẹn ṣe.
0: Bẹ́ẹ̀ni.
1: Bọ̀lùsẹ̀ wa rọ ọmọ tí ò sòrò. Ọ̀nà méjì ló kún sí o. Ṣé mọ̀ pé o ti wò pé bóun bá pariwo. Wọ́n sọ wípé àjọ ṣe ni.
0: Bẹ́ẹ̀ni.
1: Kò tó wá sọ̀rọ̀ náà ní ìpè. Ẹ tún ni wọ́n tún jọ ṣe náà ni. Bó la wá sí ní tún lè wà ní ìlú
0: báyìí.
1: Torí ọ̀rọ̀ orílẹ̀-èdè Nàìjíríà yìí. Olóòótọ́ ọ̀wọ̀ pọ̀ bẹ́ẹ̀. Ẹ já sòótọ́ ọ̀rọ̀ fúnra wa. Tó irú ọmọ yẹn ní ìsìnkú yẹn kán wá mú ọmọ tó wá kó tó bá ń bẹ nígbà tó fóun ọmọ mẹ́tẹ̀ ẹ̀rù lọ́ba láti lè kọ́ jáde wọ́n sì yẹ kó fílẹ̀ kọ́ mọ́ bá tiẹ̀ lọ ni. Ọlọ́run ìjọba bàjẹ́.
0: Ami. Ẹ ṣe àdúpẹ́ o pélé Jẹ́sì.
2: Ẹ̀wọ̀n òjọ́lé orí mi máa jẹ́ nèrò ẹ̀wọ̀n òjọ́lé.
0: Hello. Ey, yóò kọ́ọ̀tù lọ́wọ́ kan.
2: Ibi máa jẹ́ ń tẹ̀lé.
3: Ẹ̀wọ̀n òjọ́lé.
2: Ẹ̀dá mi máa jẹ́ ń tẹ̀sọ́ ẹ̀wọ̀n bóra.
0: Mo fẹ́ kẹ́ ẹ wojú àwọn afurasí méjèèjì yìí. Ẹ wojú wọn lórí Facebook wa dáadáa. Àwọn lè ń wò yìí. Àwojú wọn lè ń wò yìí. Hello. Hello. Ey, o tún kọ́ọ̀tù.
3: Ẹ̀wọ̀n òjọ́lé o. Orí mi máa jẹ́ ń dèrò ẹ̀wọ̀n láyé.
0: Hello. Ẹ kalẹ̀ ẹ̀dí jáde.
4: Ẹ̀dá ò lárò
0: pé.

0: ẹkẹlẹ
1: ẹkẹlẹ
0: sọ orúkọ yà ni bẹti sọrọ
1: ẹkú ètò rẹrin lé wà lágbára ọlọrun
0: láti ìlú ọyọ
1: ọpẹlẹ yẹrù yẹn látọyìn
0: ok ẹ
1: rí pé wọn gbé èṣù mi gidi
0: ọgá
1: ẹ báyẹn ṣàjọṣe ẹ tún wá pa láì jẹ kó fi nǹkan kan ṣe yín
0: ọgá o
1: kírímínà gidi ni wọn ọlọrun ní jẹ wọn bọ mẹ
0: ìtúnyà
1: àbíamù ní jẹ wọn bọ mẹ wọn wá sọ lé ọládà ooru
0: ọgá
1: jù kò yẹ kó rí bẹẹ ẹlẹ́mìí èṣù ni wọn o ẹgbọn àní sí yìn tọmọtọmọ
0: àmì
1: ọpẹlẹ yẹrù yẹn látọyìn
0: ẹ ṣì mo dúpẹ́ olùdáyọ̀ samga boriyin ẹ ní dẹni ẹ̀wọ̀n bákan náà ara ni yáyá láti lù sẹ́yìn ìwọ́dọ̀ ní dẹni ẹ̀wọ̀n. ẹ̀ló ẹ̀kálẹ́ orúkọ yára ìbẹ̀tí sọ̀rọ̀
2: tọ̀dí gírò ń sọ̀rọ̀ láti ta
0: ọyá ìdájẹ́ tó.
2: ìní wò pé kò yẹ ká máa lọ sí ọ̀rọ̀ yẹn náà ó yẹ ká lọ pa àwọn méjèèjì dàrẹ́ ìpínlẹ̀.
0: kí ẹ lọ pa ọ́dà nù láì sí pé ẹ lọ ilé ẹjọ́.
2: Ẹ̀kan ti fi
0: lẹ́nu àgbàdo ni ọ̀gbẹ́kùn sí àǹkan pẹ̀lú. Ẹ̀ṣẹ̀ ṣe àdúpẹ́.

0: Ẹ̀kalẹ́. Hello. Ẹ̀kalẹ́.
1: Ẹ̀kalẹ́.
0: Orúkọ yín àti bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀. Orúkọ yín.
1: Ẹ̀rọ.
0: Ọ̀yà Adédáyé lòun. Ẹ̀kalẹ́. Orúkọ yín.

0: Hello.
1: Hello, madam.
0: Ekale.
1: Hello, ni jo ba je ka le kweto. Alafa ni la todo lo na kede ni.
0: Okay. Oya.
1: Abi ari ko lagbara ba iwo Olorun. Iro mi awon eyan gbo le di o. Tori kini yi kan dile ma le ma ni ko ti e de kula wujo.
0: Abi.
1: Gbogbo ni tin gbo mi o power pa ya ko ni ka yuku ya ye te me ti o ba ni ko kaluku toju emi are ni o. Alafa ni la to lo me kweto.
0: E si dupe o. Ni bayi ago mesa bo gidi gidi lagba lori eto ewon ojole ewon kojole a ni dede ewon pelu gojo lo mo ka si program fa bo mo yin e si ade fa ore yin e si ade fa eyan yin ki won gbo eto idaada ki won ko gbo nbe tori pe hey ogbo nbe ni ka mu lo a ni dede ewon 930 lagba gidi gidi. Hello.
2: Hello ekane
0: oruko ya ti be ti soro
2: ya Elizabeth ni latojo
0: oya idase to
2: ọdaran làwọn ọmọ eléyìí ọdaran gidi ó jẹ kán máa gbé láàrin àwọn èrò ẹ dákun kí lọmọ yẹn ṣe fún wọn
0: láì
2: ṣe nǹkan kan ẹ̀kàdédé balùpọ̀ tán ẹ̀dẹ̀ tún pa irú èsù wo ná gbé nìfo bẹ́yìn
0: wọ́n tún wáá gbé òkú ẹ̀ lọ sínú igbó
2: ẹ tún wá lọ jù òkú ẹ̀ sínú odò
0: inú odò tó wà nínú igbó
2: àwọn irú àwọn èèyàn yìí àwọn ọmọ báyìí wọn yẹ láti máa gbé láwùjọ ẹ̀wọ̀n náà nìkan yà máa gbé
0: kí ẹ bá gbé ẹwọn lọ
2: ibẹ
0: náà ẹ ṣubú dúpẹ sí gidi gan ni èyí máa ń sọ lọ́sọ̀rọ̀ yìí pé àwọn ọmọ wa ẹdí àtọ́jú wọn dáadáa já bójú tó wọn ọmọ tó bá ya gara wa ibo lẹ́bọ̀n tí wọ́n máa ń bá ọ̀rọ̀ ara wọn dé wọ́n máa ń sọ fún yín ẹgbàá.

ẹgbẹ́ nígbà mi lẹ́yìn ètò gbogbo ẹ̀yìn tá a jọ lọ́rọ̀ pé parí oṣù ó ti súnmọ́ díẹ̀ díẹ̀ o ẹ bẹ̀rẹ̀ ká gbéra wa lórí afẹ́fẹ́ o ẹ wá níbi lọ́fíìsì mi o ìwọ tẹ bá yàn jẹ tẹ bá gbé nígbà gbé nọ́mbà mi 08034276158 08034276158.

0: dé olùdásílẹ̀ ìdàbọ́s gẹ́gẹ́ bí mo sọ̀rọ̀ ẹgbọ́n rọ̀ lẹ́nu wọ̀ ẹ́ kálẹ́ o. Ẹgbẹ́ òsókè.
1: Ó ti lókè
0: báyìí.
1: Ẹ̀sìn
0: olóògùn. Ọyẹ bàbá sọ̀rọ̀.
1: Èmi ni ẹnjìnìá barista Prọfẹ̀sọ Dayo Sobowani. Olùdásílẹ̀ Dabo Polytechnic ní Ìdómìnà Six ní ìlú Ọ̀ṣun.
0: Yọ
1: èyí tí a tún ní ká sọ fún ọmọ òbí wa. Òun ni pé ní wákàtí ọ̀ rìsọ́ọ̀tì fọ́ọ̀dù ti jáde.
0: Wọ́n
1: ti ṣe mítìnì lápá ọ̀tẹ̀ parí mítìnì Abuja. Wọ́n dẹ̀ ti sọ pé tàbí ìgbà ọmọ wọlé. Ẹyin tọmọ yín pé jam.
0: Jam.
1: Tí wọ́n ti rí ìgbẹ́. Ẹ pè wá ní Dabo Polytechnic. Ẹ má jẹ́ kó tún dé ìdílé. Ẹyin tí ọmọ yín ti parí ìwé mẹ́wàá tí kò rí dúró. Ó kàn jókòó sílé lọ́dọ̀ ní ẹgbẹ́ kan máa bọ̀ ní Dabo Polytechnic. Èsì kóòsì tẹ́tẹ́ ṣe sí àwọn tó oníṣẹ́ owó wà bẹ̀. Àwọn kọ̀m̀pútà engineering community fashion designing. Àwọn bó ti ṣe ń ṣe ń bẹ hòtẹ́ ìpín àmàlùkù. Gbogbo ẹ̀ ló wà ní Dabo Polytechnic. Gẹ́gẹ́ bó ló ti ṣe ṣe fún wa. Ètò ààbò tó péye ó wà. Ilé ìgbé ó wà bẹ̀. Omi wà bẹ̀. Iná wà bẹ̀. Kò sí kẹfẹ́ sí àmì tó ń bẹ̀ ọ̀tún ìpínlẹ̀. Èyí tí òbí ò gbọ́dọ̀ sí. Òun ni kó tún jẹ́ kí ọmọ dúró sí ilé. Ilé ìrìnàjò máa ń sọ ìbílẹ̀. A gbọ́dọ̀ dúpẹ́ lọ́wọ́ ọmọ tó gbọ́ ìwé ìgbọ́dọ̀ mú ọmọ wa. Àwọn ọmọ ti wá ní òṣùgbọ́ wọn ti wá látìgbàdàn. Àwọn èèyàn kan bí gbọ́ngbọ́n látòkè ni wọ́n ti pè wá. Ibikíbi tó bá ti ń gbọ́ mi, ẹ má jẹ́ kọ́ mo ń bí ilé pọ̀. Ẹ bá sọ pé omi ìbùn olókè ìsọmọ olókè ẹ máa pè ọmọ ìgbẹ́. Ìmọ̀ báwọn olókè ní ìlú iṣẹ́ kẹ̀ǹtì ṣe òun ni kò bá. Ẹ̀bùn tọ́lọ́run fún mi. Àwa máa ń ran wọn lọ́wọ́ láti wọ́n kọ́ tó bá ẹ̀bùn bí mi. Ó bu ẹ̀ lè jáde. A kì í rọ̀jò ẹni. Gbogbo ẹ la máa tún kéye kéye. Yàtọ̀ sí iṣẹ́ tí wọ́n bá fẹ́ kọ́. Iṣẹ́ ilé ìdárayá wà. Wọ́n tún máa pẹ́ nípa bó ti ẹ kí o lójú ká ìtumọ̀. Tọ́ba dẹ̀ ti ṣe pé wọ́n á lọ fún ẹwà ẹ̀sìn. Ìyẹn ni pé wọ́n á lọ fún ewu ìlú. Torí ìdí èyí màá fẹ́ gba àwọn òbí wọn nílò sí. Pé kọ́ tarata kọ́ mú ọmọ wọn wá sí Dabo Polytechnic. Ẹni tó bá fẹ́ wá sọ́dọ̀ ẹ̀rọ ní Dabo àárín òṣogbo nation. Tó bá pọ̀ ṣògbọ́n ìṣòwò bí ṣòwò ẹ̀wọ̀n mọ́tò léwu. Ẹ tó dé lẹ́ṣà ní apá àwọn ọmọ ẹ̀ṣẹ̀ ìjàpọ̀ ìṣòwò ní ìlú ìdókòwò. Ìjọ́mìnà tí ó pa
0: jíjí
1: ẹ̀ta àjò.
0: Sẹ́rí nẹ́tíwọ́ọ̀kì yẹn ṣe bákẹ́bákẹ́ mi ni mo pa wá o. Ẹ̀jẹ̀ máa ń parí yòókù. Ìmọ̀ pa bá yẹn mi máa ń kọ́ tiẹ̀. Tẹ́rí ẹ̀yin tí bá fẹ́ lọ sí Dabo Polytechnic tẹ́ ẹ bá ti wọ mọ́tò láti Ìbàdàn ẹlẹ́ lọ sí Òṣogbo. Tẹ́ ẹ bá lọ Òṣogbo ẹlẹ́ lọ sí Lẹ́sà ní Lẹ́sà garage yẹn gangan ẹ ti wọ mọ́tò lọ Lẹ́sà. Ẹ wà ní tìlì dìnà díẹ̀ ẹ ti ní Simon Dabo Polytechnic ní ẹgbẹ́ títì lápá lẹ́fìtì ní Dominance. Kò yẹ ẹ ti dé Dabo Polytechnic nìyẹn pẹ̀lú ògo ti ọlọ́run. Ẹ wá pe nọ́mbà yìí o, nọ́mbà yìí ni kẹ́ẹ̀pẹ́. Ẹ bá lọ yìí kẹ́ẹ̀pẹ́ nọ́mbà yìí tó bá gbẹ pẹ́ kọ́mọ yìí o. Kó jàǹfà ní Dabo. Ẹ jẹ́ pe nọ́mbà yìí fún yín. number ten ni pere we ba gbo 080 3389 1202 080 3389 1202 e pe number oludasile da boss alase to oludasile tori network yo ti daada awon e ba ko afura yi ni ba ka fura awon fun yi ni mo buka o 080 3389 1202 e pe number yen tabi 070 6382 4554 070 6382 4554 e pe number bi jeje ye e to ba wu yin be e ba pe 080 3389 1202 tabi ka pe 070 6382 4554 e pe e ba won soro de ba mo nipa da boss si daada e gbadun wo daada
2: ebi alawo kando so awun ni bi ko jara le ni ebi dis la proje ti toro
0: lori da boss polytechnic le gbo yo ni dominance won re ti awon bo yin be o owo te ka so fele 5000 owo form yoku irorun ni
2: edegunle
0: irorun ni yoku won oniyan la la to mo je padu gbo course re odun meje akoko o wedi odun meje keji je ni yo ka lo serve ni omo ni wa di youth copper otan
2: ti wa lo
0: course wo di o le se ko si ti o le se ko si ti o le se pelu gojo olohun a tun pade ni ojo mejo oruko si bi ni akim ramzat omo olodi boko meji omo ko te ka de ti metu e la boko tsebule de galaye fabada e pe number bi leye to ti ba be po du pe won yan yin je ganga 08342761 58 sokoto biro sugbegbe odijo sunday dore to castle ayosu e da wi fun obajo gbo o daro

ọlọbẹ ló lọkọ bí mo ṣe wí sọkọ yọkọ tọ ẹ dákun àwọn wo là ń pè ní ọlọbẹ ló yọkọ ẹ má jẹ ká wà

0: gbẹ́tò bò kò ní bàjẹ́.
1: Èyí ò lè mọ burú wà bá nǹkan nílé ilé bíi bò. Ẹ bá bá wádìí irú wọn, wọn ẹ nílé wọn ẹ lóbìíire bí wọn. Wọn ẹ ní bàbá dédé bíi ìyá rẹ bí wọn. Sọ́kọ̀yọ̀kọ̀tọ̀ tí mò ń sọ, òun náà ni wípé àwa ìwà wa obìnrin. Nígbà tí àwọn ọkọ wa bá claim wípé àwọn fẹ́ràn wa. Kò sẹ́ni tó mọ́ tán nínú gbogbo tá à ń sọ yìí. Ẹyin èmi gan ẹjẹ́ máa kóra wa wọn gbogbo àpatàpata kakóra wa. Kò sẹ́ni tó mọ́ ìwà obìnrin. Obìnrin ò lè ṣe kó mọ́ ṣìṣe obìnrin. Ìwà náà tí obìnrin ò lè ṣe kó mọ́ wáyé. Madness obìnrin ò lè ṣe kó mọ́ wáyé. Àwọn madness kékèké kan wà tóbìnrin máa ń ní náà ti fún kékèké. Àwọn ọ̀wà kan wà tó ṣe pé obìnrin máa ń ní tó ṣe pé ọkùnrin máa wà fẹ́ dọ̀. Mélòó mélòó la fẹ́ sọ? Ọlọ́bẹ̀ ló lọ́kọ̀ bí wọ́n bá ṣe se tiẹ̀ bí wọ́n bá ṣe package wa tiẹ̀ ni ó sọ bó ṣe pẹ́ sí nílé ọkọ̀. Bó bá ṣe ṣe tiẹ̀ ló ni ó sọ ọ̀nà tó gbèrú. Ọ̀pọ̀ èèyàn ló ti sọ kọ́kọ́rọ́ nù. Ọ̀pọ̀ èèyàn ló ti sọ́nù tó ṣe wípé wọ́n wò wípé kò nítumọ̀. Àwọn nǹkan kéékèèké tó ṣe wípé ẹ fojú sí nínú ìgbéyàwó nílẹ̀ tó dẹ̀ ti fún yín ní ìjù. Kò sí nǹkan tó bàjẹ́ nínú yín pé bóyá pé kò wà nínú márìjì ẹ̀. Kò try láti máa express ara ẹ̀ in some ways. Kò sí tí ò ní rules, kò sí tí ò lófin. Márìjì ní òfin. Rules of marriage. Ṣẹ́yìn mọ̀ṣá. Àbí kí n wá bọ́ta kí n jẹ́ àkájọ máa wọ. Some kinds of, as in, rules of marriage. Kò dẹ̀ sí relationship àbí marriage tí ò ní price tí ẹ. Ọkọ ẹ ní price tí ẹ. Èmi mo ní price tí ẹ. Dádì ní price tí wọn. Bàbá tó bí èmi ó ní price tí ẹ. Ìyá mi ní price. Ṣé n sọ nǹkan kan fún mi? Àwọn obìnrin ní àwọn ìwà mentality kan tó ṣe wípé tí nǹkan kan bá ṣẹlẹ̀ láàrin àwọn àtọkọ wọn, wọ́n máa mú ọ̀rọ̀ 1960 tí wọ́n ti jọ ríra wọn ọjọ́ tán kọ́kọ́ tó sara wọn láti 1960 yẹn. Ihun tí ọkùnrin yẹn ti ṣe fún wọn láti 1960 dé 1961, 1962 títí di 2026. Wọ́n á máa sọ lọ́yọ̀ kọ̀ọ̀kan. But the kind of madness tó wá máa ń wáyé láàrin àwọn ọkùnrin ò kí ń fẹ́ gbà wípé mentality obìnrin. Some people will be like, ah, rárá o, o kinní kan ni o, ah, ó ṣe báyìí sí mi, ó sọ̀rọ̀ sí mi ni, ó ṣe báyìí sí mi, kò rí bẹ́ẹ̀ mentality ẹ̀ ni. Hello. Hello. Mentality ẹ ni women are wired to do that. Women are just wired, we are wired like that. Ọlọ́run ṣe kọká dára ti wa nu wípé ká máa lo sẹ́mi. Bọ́lọ́run ṣe ni pé káwọ́ máa lo. Bẹ́ẹ̀ ni wa ọmọ ọkùnrin náà sì yàtọ̀. O n kaluku ni wa ti ẹ. Hello.
0: Hello ma.
1: Yes sir, era sir.
0: Hello.
1: Hello, mo n gbọ yin sa o. Mo ń gbọ́ yín o.
0: Hello.
1: Hello, sir.
0: Hello.
1: Hello, sir. Ṣé ń gbọ́ mi? Ó ní kálukú ló ní price tiẹ̀. Ó ti wá di level wípé ó yá ká máa ríra wa fi ká má ti ẹ̀ gbọ́rọ̀ síra wa lẹ́nu wọn. Bó bá ṣe kó tí ẹni wàá ṣe bá ń bẹ̀. Kò sí àrígbó tí ẹ sí, kò sí àní-àní kankan lẹ. Ọ̀rọ̀ ẹ dàbí ẹni tó jú kò tó ya fọ́tò. Ó bá ṣe jókòó ẹ sì ni wàá ṣe bá nínú fọ́tò. Ó dúró dáadáa ni ó smile ni ó le jú ni bó ṣe ń ṣe yẹn pátápátá everything ni wàá rí. Makeup ẹ dá ni, makeup ẹ ò dá ni, everything pátápátá ni wàá bá pàdé nínú fọ́tò tó yá. Automatic ni very very clean. Clean and clear, wọ́n á fọlé ẹ lọ́wọ́ wàá dẹ̀ gbà. Àwọn wa àìrí kan wà tá a máa ń wò gẹ́gẹ́ bí obìnrin fúnrara tá a fi máa ń fọwọ́ ara wa ṣera. Ó ti bí kíní, bí kejì, bí kẹta, bí kẹrin, má máa wùwà bí ẹni tó ti gbàjẹ́. A ti mọ̀ wípé gbogbo wa la wà wired bẹ́ẹ̀ tá a bá ti ń tó start certain age kan, àwọn ọ̀wà yẹn máa ń wáyé. Ẹ kàn rí pé things máa máa change nínú life wa. It's not because of anything. Hello.
2: Nọ́mbà tí màá kọ́kọ́ pè sí ta.
1: Hello. It's not because of anything. But kò sí ni total madness ni Ọlọ́run ti install ẹ̀ sínú life wa. Ó máa bá wa gbé dàgbà ní dọjọ́ òru. Imagine obìnrin tó ti 45 tó ti ń lọ 50 tó

0: mi ò blé mo obìnrin tó ń ṣe bẹ́ẹ̀ torí pé nǹkan kan náà nìyẹn máa fi tún ara ẹ̀ ṣe kì í ṣe pé lórí iṣẹ́ téèyàn ń ṣe nìkan èèyàn máa tún mú gbogbo owó iṣẹ́ gẹ̀yìn láti ná lórí ọmọ tán tó yẹ pé wọn dẹ̀ ní iye
1: wọ́n
0: bá wọn ná sálárì wọn àwọn àlè ló ń bá wọn ná tí obìnrin tó bá ń ṣe bẹ́ẹ̀ o mi ò blé mi o mi ò blé mi o kì í ṣe pé bóyá nìyẹn ò ní good integrity o ẹ jẹ́ kán jẹ́ ká gbàgbé ẹ o ó ibi tó gbà kọjú sí kálukú ọ̀tọ̀ọ̀tọ̀
1: ni
0: ẹ ṣe mà ó
1: ẹ ṣe gan mi
0: yes ma
1: ojú ò ní tìyìn
0: ayé jésù kristi ẹ ṣe mà
1: ilé
0: yín náà ní ìdá
1: àmì o àmì jésù yes ma.
2: Your path may have some
1: statement to so last the end mo di mo
2: ju
1: ibi so gba to ni kaloku to ko so ni kaloku o kaloku o mo
2: for
1: ya to sara won
2: you are born to win.
1: Hello
3: hello e kale
1: yes sir
3: aku na ra mo
1: yes sir
3: ay olo mare lowo
1: ami sir
3: gbogbo be tin so yen kọlọrun jẹ kí àwọn tí wọn gbọ wọn gbọ. Ó dùn mí pé ibi ìyàwó mi kò ń gbọ ó sì máa ń gbọ ṣùgbọ́n kò ká fún bí nǹkan tí ò tiẹ̀ tí ó tiẹ̀ máa gbọ́ tó ọlọ́run máa rìn ọgbà àwọn tó bá ti ń gbọ ọlọ́run jẹ kí wọn gbọ bí bàbá sí ìbá sí sọlẹ̀ kan pé ọlọ́gbọ́n ló máa gbọ ọlọ́run á rìn wá lọ́wọ́ gbogbo létẹ̀ tún ṣe. Ọlọ́run wa tún ní yín náà pé yóò di dára fún yín ọgbọ́n tí wọ́n fi ń tò ọlọ́run mọ̀
1: fún yín. Àmì o àmì àmì àmì àmì àmì.
3: Kò ní ilé yín náà yóò máa tòrò ní.
1: Àmì.
3: Látọ̀yọ̀ ọmọ tí ń pè ní.
1: Ẹ ṣe o, èèyàn máa láàfin. Ẹ ṣe gan ni sà, mo dúpẹ́ sà.
3: Ọ̀dà mọ̀.
1: Yes sir.
3: Ọ̀dà rọ̀.
1: Ọ̀dà rọ̀ sà.

0: káwọn sọ bẹẹ.
1: Àti bẹ́ẹ̀ ni tí Ṣẹ́rí mo mọ̀ pé wọ́n máa bí mi lọ́mọ. But ṣe mọ̀ pé ìrírí tí kálukú bá rí nǹkan tó ń là kọjá bí mo ṣe wáyé 24/7 ni mo fi ṣẹ́ẹ̀chì ṣeré. Mo dẹ̀ mọ nǹkan tí mo ń là kọjá. Mo dẹ̀ mọ nǹkan tí mo ti ń fi àdúrà jagbẹ̀ láti over 20 years ago. Ṣùgbọ́n mo sì rí pé kò sẹ́ni tó kọkọ rí níran mi, kò dẹ̀ nítorí mi ṣẹlẹ̀. Òun ni ìdúró tèmi dúró sùn ọmọ olùdásílẹ̀ sí Ernest lèmi náà o. Ni mí o, ojú rí o, ìrírí lè mi fi ń sọ̀rọ̀. Sọ̀rọ̀ mi tí mo sọ pé ń gbowó èmi ò lè request rẹ̀ lọ́wọ́ ọkọ mi. Torí mo mọ irú type he was made of. Kò lè níbo import everything tí mo ní mo fi satisfy. Despite àwọn ìbò àtò ń wù, tó jẹ́ pé àwọn ọmọ gan-an láti kékeré náà ti mọ́ mọ́. Mi ì tóyẹ táwọn ọmọ mi gan bá dá sọ́rọ̀ èmi àti màálẹ̀ fi èmi àtọkọ mi lẹ̀. Ẹ má dá sọ́rọ̀ wa. Máa ń sọ fún àwọn ọmọ mi bẹ́ẹ̀ wá ní èyí bébì mi á ní. My brother, don't intercede for any of them. Leave them. They will use you to parry their ìjà. Which is true. Tòró ti mọ̀ bẹ́ẹ̀. Tọ́wọ́ má dá sọ́rọ̀ wa. Àwọn méjì àfàrí mọ́. But mi ò torí ẹ̀rù pé àwọn ìwà tó ń wù. Ma, ọmọ matrimonial bed mi mo ti palẹ̀ mọ́ kọ́ndọ́ọ̀mù tó lò pẹ̀lú obìnrin mi. Bẹ́ẹ̀ni ìsinrin. A lot many things like that. Wọ́n gbé gift fún wọn níbi iṣẹ́, obìnrin ló máa gbé fún èmi ò kí ẹ̀. Ṣùgbọ́n àwọn ìgbà kan wà tó jẹ́ pé èèyàn àwọ̀ èèyàn tún yiri ẹ̀wọ̀ pé ṣé ẹ̀jẹ̀ kan ló gba fífẹ́ kọjá ni. Irú ọ̀rẹ́ mi tó sọ̀rọ̀ tó sọ fún mi níbi 20 years ago yẹn, ó dìde sọ ni pé òun mọ̀ ń gbà ní ọwọ́ ẹ̀dì torí pé igi mú báyìí ló ti ń yálè òun dẹ̀ rí bó ṣe ń ṣe fún wọn. Ẹ wo, torí àwọn bàbá mi yẹn jẹ́ ìránṣẹ́ Ọlọ́run ni. Èmi náà bí mo ṣe wà yí o, akọrin ni mí. Ìgbà mi ìgbà tí mò ń gbé wájú church, ó máa dìde nìkan lọ pè mí wá pé òun fẹ́ jẹun lé. Lọ́tàn tí mo tó sọ fún yí pé ó gbóhùn mi pé mo ń kọrin lọ́wọ́ àbógbò. You bigger than God. Láyé ẹ má pè mí rẹ mọ̀. Kí ojú náà bá ní. Tí bébì mi bá mess up, ó difficult fun láti change the pampers. Ó máa ní kán lọ pè mí wá lórí ọ̀tá ni. Torí sí èsì rè mí lọ. Mo dẹ̀ kọ́ fún. Mo ní má pè mí mọ́ tí bá ti wà in the presence of God. Má disturb èmi àtọ́lọ́run. Àwọn ìgbà tí pé ó rí bù tí ẹ pé ẹ̀mí ìgbẹ̀yìn ò lè sọ síta. Bí èèyàn ṣáà máa demora. Nígi mú ṣọ́ọ̀bù mi ó ti fún yàn lóyún 7 months. Report padà lọ yọ ni. Mélòó bẹ́yẹn tí yẹn fẹ́ máa. Ní àwọn ẹni yìí dẹ̀ ń dán. Wọ́n ń dán ju ìyàwó ilé ẹ̀ lọ. Ó dẹ̀ ń ṣiṣẹ́ ń bi tó dá. Ọ̀rọ̀ pọ̀ ń bẹ̀.
0: Bàjẹ́.
1: Nínú nǹkan tí mo rà sọ kékeré ni mo sọ ọ̀rọ̀ pọ̀ ń bẹ̀. Ó pọ̀ gidi gan tó jẹ́ pé ìgbà míì mo lè sunkún láti òru tílẹ̀ fi máa mọ́ pé kí ló dé. Ẹ wo máa tó dáa.
0: Ẹ ṣe mo dúpẹ́ o, mo mọ̀ lóore. Ẹ ti sọ̀rọ̀ ṣẹ́kù ẹ̀ ní sọ̀rọ̀ tán. Ẹ ní sọ̀rọ̀ tán o ìyá mi. Àwọn obìnrin ṣà ń gbọ́. Ẹ gbọ́ gbogbo tí wọ́n wí.
2: She be screaming.
0: Adi, mami, ṣe gbọ́ dada.
2: I know nobody bad.
0: Wà láìta láì ọjà òkùnkùn lọ́jà ọkùnrin àti obìnrin. Ọjà òkùnkùn.
2: Ṣé o wà ní mo rí gbà?
0: Ó dìpù gan ni, as in deep, so deep.
2: Nada.
0: Tí ò sẹ́ni bọ́dì tó lè rí tán. Hello.
3: Hello, Tolu.
0: Yes, sir.
3: Ẹ kalẹ̀
0: o.
3: Orúkọ mi ni Ọlọ́run dá mi láre ìlọrí.
0: Yes, sir.
3: Àdúrà tá à ń gbà fún mi. Ọlọ́run ó jẹ sí débi o rẹ̀.
0: Àmì.
3: Lánàá mi.
0: Aláwọ̀ àmì.
3: Bó ti wà ní gbogbo ọkùnrin náà lọ́wọ́ ní gbogbo obìnrin náà.
0: Àmì.
3: Ṣùgbọ́n à ń gbọ́.
0: Ẹ ṣe sà.
3: Ọlọ́run ó jẹ sí sẹ́fì lára wa.
0: Aláwọ̀ àmì. Ẹ ṣe gan ni mo dúpẹ́ mo mọ̀ lórí o. Ẹ ṣe bàbá mi. Ẹ ṣe. Thank you. And if you need me now, I'm a Amy Mobile. Oh, still 0906 62 00949 0906 2000 949 Tabuke 80 08 0 9 7 0 0 0 1 9 4 9. That is 0807 0 0 0 9 4 9. Hello. Ẹjọ́ ẹ máa parí ju yín kó tó di pé pé wọlé dàpọ̀. Ẹ máa parí ju yín torí Ọlọ́run kálu gbádùn wa dada. Ẹ bá mi bú kò ní ẹgbẹ́
4: rédíò.
0: Yes sir, yes ma'am. Ẹ kúrò lẹ́gbẹ̀ẹ́ rédíò yín. Tẹ bá ti kúrò lẹ́gbẹ̀ẹ́ rédíò yín ẹ lè pè padà.

0: lẹ́bẹ̀.
1: Ẹyin tẹ wà lórí Facebook ó dà pé ẹ ti jáwé fún mi àná.
0: Ẹ gan atóbi ṣe jáfẹ́ mi borí o.
1: Hello.
2: Hello ma.
1: Hello, ẹ kalẹ̀ ma o.
2: Ẹ kalẹ̀ ma, ẹ jáwé ta mo.
1: Yes, ma o jẹ́
2: kó tó o àti kó tó.
1: Ọlọ́run ló ń bá wa tò.
2: Ọlá máa kú yín lọ́wọ́.
1: Mi sà mi mà mi.
2: Yes, mo pè yín ní ìjọ òun náà, mo lè tọ́jú sí.
1: Ẹ̀mí ẹ ṣe mà.
2: Ẹ̀ràn mẹ́ kó tó lọ́ máa ràn yín lọ́wọ́ wà ní ìbọn. Jẹ́ṣẹ́ tó ní ilé ọlọ́run àti ilé tẹ̀yìn náà ṣe. Ẹ̀ràn mẹ́ kó tó ma. Ọgbọ̀ kó palẹ̀ mọ́ ilé tuntun. Ẹ̀ràn mà. Àti tó lé ní bẹ́ẹ̀dẹ̀ ní.
1: Oní bẹ́ẹ̀dẹ̀ yín. Ọlọ́run ṣeun, Ọlọ́run ṣeun, Ọlọ́run ṣeun. Lágbára ọ̀lẹ́ ẹ ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé o.
2: Bẹ́ẹ̀
1: ni jì sọ fún yín lágbára ọlọ́run. Gbogbo ayé ò nílò fún yín jó. Lágbára
2: ọlọ́run.
1: Ọmọ dàgbà sí nínú ògùn nínú ọlá nínú àìkú eré ti ṣe báàlẹ̀ ọ̀rọ̀. Láyé
2: ìdúró.
1: Ọlọ́run ọba mi dúró sí yín o. Ẹ mọ̀ láàánú. Ẹ ṣe gan ni màá mú.
2: Ẹ ṣe gan ma. Ẹyin náà ẹ gbé tó rí ọlọ́run pàdé
1: o.
2: Lágbára ọlọ́run ó wá máa gbèké gbèké ẹ̀ ló wálẹ̀ lágbára ọlọ́run. Ọlọ́run á jẹ pẹ́ fún wa lágbára ọlọ́run. Ẹ ṣe máa ní ágùn o. Lágbára ọlọ́run náà jẹ wọn ọmọ ẹ̀. Ilé yín náà lè dàrú o. Ọmọ yín náà búra búra tọ̀ o. Ẹ bá ń kí dádì náà o. Ó dára mà.
1: Àmì ẹ ṣe gan ni o mo dúpẹ́ mo mọ̀ lóore o.
2: Ẹ ṣe mà.
1: Yes ma ẹ ṣe mà.

fẹ́ ṣe bí ọlọ́run ọba wọ́n ti ní kò lè pọ́sibú àmọ́ wẹ́rẹ́wẹ́rẹ́wẹ́rẹ́ ni bàbá ń bá mi ṣe wọ́n ti ní bí ọ̀họ́ sí táwọn pé mi ò lè rógo yìí lò àmọ́ wẹ́rẹ́wẹ́rẹ́ ni bàbá ń bá mi ṣe torí wọ́n ní òsáyé lókè ó wá yẹ.

0: Fámini Abimbola Afolabi.
1: Ẹ mọ̀ wá gbó.
0: Ìdí ọpẹ́ mi ní iṣẹ́ òrùta ṣe ní Tuesday mọ́júmọ́ Wednesday. Ọdún náà wọ́n ti dá ọmọ mi dúró níbi iṣẹ́. Torí jọ ọmọ yẹn sunkún wálé, ó ní mọ́mì wọ́n máa dá òun dúró. Mo ní tò má wọ̀rí. Wọ́n tọ́ dẹ̀ dúró náà náà sì máa padà pè é. A ṣáà ṣe ìṣòro yẹn. Omi tí wọ́n ní ká fi fọ orí ká mu. Èyí tó kù tí mo ṣẹ́kù mọ́ agbèdélé. Wọ́n á ní wá fọ orí ẹ̀ kò dẹ̀ mú bẹ́ẹ̀. Ọmọ yẹn wá mú. Ó wá ní òun fẹ́ fọ aṣọ tó gbé síta. Kò tó 5 minutes kọ̀ọ̀kan wọlé sórí fóònù. Ó gbé báyìí láti ibi iṣẹ́ wọn, wọ́n ní kó reason. Ó wá dé ibi iṣẹ́. Ó wá ní àwọn ọ̀rẹ́ òun ní báwo lòun ṣe ṣe. Ṣé mọ́mí ẹ̀ mú ẹ jáde ni? Torí kò sẹ́ni tí wọ́n ń dá dúró ń bẹ̀ yẹn tó ń pè é padà. Tó Ọlọ́run authority òun ló jẹ́ kí wọ́n.
1: Come on, give Jesus a shout. You will break record.
2: Amen.
1: Ẹ̀rí yín pamọ́ ni. Agbé ẹsẹ̀ ni. Wà lọ tún lọ sí. Ìwọ ìdí àìfojúrí. Ṣá. Olúwa ló wí bẹ́ẹ̀. Yéésù ló wí bẹ́ẹ̀. Mo